0: is a secret.
1: From Lagos, this is
2: Jordan. 5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with the boys for entrepreneurs.
5: Got it all, lati gbadura fun gbogbo abiyamo.
0: Lọ́dọ̀ ọjọ́ Tuesday wọn ni bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ pé sọ́wọ́ rẹ lọ fẹ́ àbí ẹ̀mí rẹ. Ábíẹ̀ sí Olódùmarè ọba mi ọ̀pọ̀ múlẹ́rú ayé àti ọ̀run. Olórí ayé gbogbo pọmọpọmọ tí ò jẹ́ kẹsẹ̀ ọmọ wọlẹ̀. Ọba mi kàbìtì jàràjàrà o. Gbogbo ènìyàn pariwo go. Àsọfọ́kẹ́yẹ mọ ni bàbá alábi ọmọ yín ti gorí afẹ́fẹ́ o. Àánú tó ṣàn wọ́ ìwọ àtọmọ rẹ ẹ máa bá pàdé lọ́sẹ̀ yìí. Gbogbo àwa tá a rí rédíò tó ní gbẹ́jà kíra wa kú oríire. Nítorí lẹ́ni wò líre a máa tú àṣírí lọ́pọ̀lọpọ̀. Àwọn owó ló wá nílò àṣírí yìí. Àwọn tó ṣàkíyèsí wípé gbogbo lẹ̀kú ti tì mọ́ wọn. Tí wọ́n fọgbọ́n orí sí tí wọ́n fi ìwé tí wọ́n kà fi ṣe ṣùgbọ́n tí kò padà sí. Àwọn tí wọ́n máa wojú ọ̀run ní gbogbo ọgbà wípé Olúwa ẹbọ lójú rẹ wá. Àní ẹ̀yìn lẹni àṣírí tí màá máa tú ní òní ìṣẹ́. Ìwọ́ tó ti lọ lé àdúrà oríṣiríṣi tó ti lọ sunkún níbẹ̀. Nítorí òbí ọmọ méje kò sí kankan tó sànú méjèèjì ọ̀hún. Tó wọ́n wojú Ọlọ́run pé ìkan nínú wọn bóyá yóò tiẹ̀ dìde tí ò ní omijó rẹ nù. Àní wọ lọ ni àṣírí tí màá máa tú ní àárọ̀ yìí. Yes, àwọn tí wọ́n ti jí sí ọ̀rọ̀ fún wípé wọn lè bímọ láyé. Ẹ̀yin tí ọ̀rẹ́ ti kọ̀ sílẹ̀ tí ẹbí ti kọ̀ sílẹ̀ nítorí ìjì tó jà. Ìwọ́ tí ayé ti nà káàbùkù sí wípé ṣé kò wá tán ọba yìí. Àwọn tí dọ́kítọ̀ ti sọ fún wọn wípé ó kú ọdún mélòó kan tán máa lò láyé. Àwọn tí ìlàkọjá ti tìkọ́ ògiri tó ti dé góńgó imú wọn. Àwọn tó jẹ́ pé pẹ̀tù wọn bára wọn yìí bó ṣe ń gbooru lójú wọn ló ń gbomijé lójú wọn. Àwọn ni wọ́n nílò àṣírí tí màá máa tú lẹ́ni. Ìwọ náà wò nígbà tí Jésù lọ ní ìlú Jericho. Ní Bartimaeu afọ́jú gbọ́ wípé Jésù ń kọjá. Lójú ẹsẹ̀ níye rẹ̀ sọ. Kò pariwo wípé Jésù ọmọ Nasareti wò mí sàn. Kò pariwo wípé Jésù ọmọ Nasareti bọ lójú rẹ̀ wà. Kò pariwo wípé Jésù ọmọ Nasareti rántí mi. Ìkẹyọ̀kan ló tẹnumọ́ wípé Jésù ọmọ Nasareti ṣàánú mi. Nítorí ọmọ wípé àánú ló kọ̀ ń kù nínú ipò tó ń wà yẹn. Nítorí ọmọ wípé àánú nìkan ló lè jẹ́ kí Jésù owó ẹ̀yìn wọ òun láàrin ọ̀pọ̀ ènìyàn. Nítorí ó ti gbọ́ nípa ìròyìn Jésù wípé ọba láàánú ni. Nítorí ó ti gbọ́ wípé Jésù kì í kọ̀ sí ẹ̀bì àánú. Ó ń wò wípé tó bá jẹ́ ọmọ Nasareti tí wọ́n ròyìn rẹ̀ ló ń kọjá yìí. Dandan ni ó gbọ́dọ̀ fojú àánú wo òun. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí Jésù ṣe gbọ́ igbe tó ń bèrè fún àánú. Kí ajá Jésù sì dẹsẹ̀ dúró. Ó ń wò pé ta ló ń kígbe fún àánú ń bẹ̀ yẹ. Ó ń wò wípé kẹ́nìyàn tó kígbe fún àánú ọ̀rọ̀ rẹ̀ ti dójú rẹ̀. Ó ń wò pé ìkan tó jẹ́ kẹ́ni máa kígbe fún àánú. Ìyẹ́ túbọ̀ sí wípé ó ti mọ àṣírí pé òun ò kì í kẹ̀yìn sí ẹ̀bì àánú. Bá mi àṣírí tí mo fẹ́ tún fún ọ̀nìyàn lọ kọ́ bí wọ́n ṣe ń bèrè fún àánú. Nítorí kò sí ni ní ìrìn àjò ẹ̀dá láyé. Àkókò kan máa dé tó jẹ́ pé àdúrà àánú nìkan ló lè gbà ọ́ là. Àánú dẹ̀ rèé kò ní jẹ́ pẹ̀lú ẹni tó mọ̀ dúà gbàjì. Àánú dẹ̀ rèé kò ní jẹ́ pẹ̀lú pé mo mọ̀yàn bí mi ò mọ̀yàn. Ìwọ́ tó dẹ̀ ń wá kọ àánú ò ní jẹ́ pẹ̀lú bóyá ọlẹ́wà bó ọlẹ́wà. Àánú ló ń jẹ́ kí èsì tí lágbẹ́járí kó yàtọ̀ sí tàmùdò. Àánú ló ń jẹ́ kó oríṣẹ́ tí wọ́gàn ò mọ́ bó ṣe ń ríṣe. Àánú ló ń jẹ́ ká wọ sùsùsùsù tálọ́ ti dágbà sí. Àánú ló ń jẹ́ ká wọ ìgbésí ayé rẹ bíi pé Ọlọ́run ṣòjòrọ́. Àánú ló ń jẹ́ kí ọ̀rọ̀ ẹ̀dá kó rú ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ lójú. Àánú ló jẹ́ ká nìkan ó kalẹ̀kùn fún ọdún mẹ́wàá tí òṣìṣẹ́ nìkan dẹ̀ kan láàrin ìṣẹ́jú kan tó dẹ̀ sí. Àìsà ìṣòro tí àánú Jésù ò bá lè yanjú kò tún sàn tó lè yanjú rẹ̀. Bóyá ògbó eléyìí jẹ́ tútù sọ. Òṣùwọ̀n àánú tí Ọlọ́run bá fi wọ̀ ọ́ ló sọ ibi tó dé láyé. Òṣùwọ̀n àánú tí Ọlọ́run bá fi wọ̀ ọ́ ló máa sọ bóyá ọmọ pẹ́ lókè tó wà yẹn. Àánú tí Ọlọ́run ò tí fi wọ̀ ọ́ ló jẹ́ káwọn èèyàn máa fojú ọ̀lẹ wọ̀ ọ́. Àìsàn wòlíì lè gbé àánú ti sórí ṣùgbọ́n tí ò bá rí àánú tí ó fi lò. Àwọn ènìyàn bẹ̀ sí wò wípé àánú ti orí rẹ̀ dàbí tàdí ni. Ẹni ìpè á padà dé ẹni ìkara. Àánú ló ń gbé ẹ̀bùn ọmọ ológun jáde. Àánú ló ń polongo ọmọ ológun fọlọ́ọ̀rẹ́. Àìsànú Ọlọ́run a máa bí ìbùkún. Àánú Ọlọ́run a máa bí ìwòsàn. Àánú Ọlọ́run a máa mú ìbejì jáde lára ẹni tá ayé ti pè lágàn. Tó bá ti di ọ̀rọ̀ àánú dé kò sóhun tó kàn pẹ̀lú ìdájọ́. Jésù ta ti sọ wípé àánú ní ṣògo lórí ìtẹ́ ìdájọ́. Èmi ò wá mọ ibi tá ti dájọ́ òdì fọ́mọ rẹ̀. Èmi ò mọ ibi tá ti dá májẹ̀mú òfó fọ́mọ rẹ̀. Èmi ò mọ ibi tá ti dájọ́ májẹ̀mú àṣìṣe fọ́mọ rẹ̀. Jésù ọwọ́ sódò rẹ pẹ̀lú ẹ̀bì àánú. Pẹ́ nínú ìfẹ́ rẹ kó o bá wa fi àánú parẹ́. Ìwàásù lórí àánú ìmọ̀lọ́ máa parí ẹ̀rí kọ́lá. Omi òkúta fẹ́ pínlẹ̀ ní àádọ́ àánú ni mo ti ní ká gbà sí. Sọrí ìlàkọjá tó lẹ tí wọ́n gẹ́rò pé kò lè ṣe. Jẹ́ gbèsè wájú ìtẹ́ àánú láàárọ̀ yìí. ka wa lo joko ka lo duro di esi iwo gan ma jeri si wi pe rere ni oluwa so wa ri mo gba se lowo ba laaru pe ko salu re leni anu yanju sore wa ta ma re ko to jade laaro ya anu olorun si waju re je kuku so wi pe anu olorun ni ka kuro lori wa ta mo re nigba gbogbo anu to jo won ninu iran re o tori re o bere anu gbe omo re ro anu fa omo re soke anu ti o da bi alale ti awon elege o ya gba omo re gba gba abba mi kuku balanko ni je ka fi dudu bu omo re male igbo re ona re omo re oni wo gbogun owo je koko omo re oni wo owo ti o aye omo re ko ni dolobiri yipo omo olola lo omo re ko ni rele o iya oni je to omo wa aye oni yan omo re je o Psalm 72 verse 7 oluwa yo gba tomo tomo Jeremiah chapter 20 verse 11 ogun ko ni bori wa tomo re awa kula so gbe ki loruko je tomo re oni wa kisa ara yo fe kara ru ka so loruko je tomo re ma se rere ni le alaye abi ama ye sami aye oni rojo lodi lodi wa ki olori omo nu le o adura mi re mo ka wo mi so ke ran lowo ojijo ya ko yo si o eni ojo Tuesday iji ati omo lu abi wa tomo re oni sonu Jesus oluwa wa And you're all your Sunday, the moment I can go. We pay most to see yes, I didn't work for no matter. I know Matty that by the silly. You want to be go.
6: Oh, do well, only to the baby. Oh, so I got me to go. So yeah, yeah, me day, yeah, yeah. Oh, Jackie, so I want to see yeah, go, mommy, ladder. Motty, wow, mommy, that's it, be all do matter.
7: Oh, do matter.
6: Timon is in Miss Alacuno, let me only. Timon Sukuno, the okay, but boy, I'll not do that. They would. Mama, do the Lordy, Baba, me, I'll not be a mom. Baba, me, fuck, yeah. Oh, so yeah, yeah, me, yeah, yeah, yeah. Oh, mommy, what?
8: O ti pada sile Sama ya gan wa bi
7: omo da bayi
8: chante on lele odun melo le fi ri won ma
7: odun
8: meta tabo
6: beni to mu lo mali
8: mali
6: beni
8: fura ilo wale abi
6: beni sir olodun fakeye lo mu wale o
8: ye gbogbo eyin ti omo yin ti ha sirin ajo olorun ko sawari omo re jade
7: amen
8: Ilo re to ki pe mama lati Mali.
9: Wo gba phone mi ni.
8: Omo odun melo ni onu gba to lo?
9: Omo odun 16.
8: Ilo re to gba phone e?
9: Gba ti mo pe mommy mi ti mommy mi sukun. Eni ti mo wa lo ba nbe wo de so pe ki ma pe mommy mi mo. Mm.
8: Ise wo na lo ba won se?
9: Ise awon ton sise ba.
8: L'hotel. Oju re ti ri ko se son le o.
9: Be.
8: Elo na fun e lo sosu.
9: 20,000.
8: Ah, okere o.
7: Ni Mali iloyibo.
8: Iloyibo. Bawo lo se raye pada sile.
9: Mo sa kuro nbe. I have injection in my hand.
8: Who gave you the injection?
9: The woman.
7: What's the injection for?
9: She said I cannot born again.
8: Oh Lord, the mama. For 5 years.
7: 5 years.
8: Ah, e wo egbo lara omo ike.
7: Jesus Christ Olugbala.
8: Tamo yin ba na nfe lo Iloyibo. E bere ilu ro Iloyibo to nlo o. Iloyibo o jura won lo
7: o. O travel out.
8: Ibo lo lo ni ko je agba o ka bo padu ati ko pada sile layo.
7: Eh.
8: O ni en se o ni won fun labere pe ko ma loyun.
7: Ah.
8: Mo ti e ba yin dupe mama. Elomi o romo ti e mo. Ani be gba bere pe ko mo re ma loyun laye fun o.
7: Oluwa!
8: Ani be mama ba to mo re je sori iduro. Ti e ba ti nawo loke mi omo ti mo le se mo. Loruko je omo re o ni gba bere ma loyun o.
7: Amen.
8: Orisirisi la te ma ngbo lori abiyamo lojojumo mo ba yin dupe pe pada romo yin o yin ma loju o
7: amen
8: o ti pada dodo Jesu ise abere yen baje leni
7: amen
0: gbogbo eyan to ba ti nbo ni kola leni a ma mu igbale kankan dani ma no ete wa lo fi gba ile ati shop e po osu mefa to ku yi ba le ni kola gbadu ejaye leko lona AIT yen so fo olokada ko gbe lo si classic arena hall Ago mẹ́sàn ni o wà á rí rẹ gbà. Bẹ́ẹ̀niyàn bá gbàdúrà àánú dandan ni ó gbọ́dọ̀ rúbọ àánú. Ọrẹ títẹ̀ ní bọ́lọ́run bá ṣe mí sí ọ ni kò ṣe fi ránṣẹ́. Èmi jẹ́ àgbàgbọ́ wípé kò sí ọrẹ tí ènìyàn dá tó dá àdánù. Ọwọ́ tó fẹ́ fi da tẹ̀ síwájú. Àánú kò bẹ ṣe owó rẹ wò. Ọwọ́ tó tẹ̀ ó yá lọ fi gba àánú o. Ọlọ́run bàbá alábìyamọ o. Ààyè ló wà. Hallu yá o.
10: Hello, hello, prophet. 090-60-57-11-1. 10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14 lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14 Fakeye Emmanuel ló máa gbé jáde first bank.
0: Abiyamo.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with the voice for entrepreneurs.

0: some talk every day,
1: all day. Wọ́n lè ṣe kankan mo wá gbé wọn.
2: Ẹ gbé wọn.
1: Ṣé báyìí ni bí mo ṣe jẹ́
2: nínú. Wọ́n gbé mi wọnú àgbáyé.
1: Bí a ṣe jẹ́ gẹ̀ẹ́tì mo tẹ̀rù kún wọn ní jẹ́ ká wọlé. Mo wá rí bàbá kan ó wọ agbádá òjòwúrọ̀ lọ́jọ́ yẹn mo lẹ́jọ́ mo là fẹ́ wọ bí ó ní wákàtí mélòó la fẹ́ lọ àbí ìṣẹ́jú mélòó. Mo là lè pẹ́ mo là kọ̀ fẹ́ gbàdúrà ni. Mo ní mọ́tò wa ló wà ń ta yẹn mo ní Èkìtì la ṣe lọ. Mo ní bọ̀tí mo fẹ́ gbàdúrà. Bá ṣe dé bí mo kọ̀ ṣàfọwọ́ bọ̀tí bá ṣe dé nu ọ̀nà yẹn afẹ́fẹ́ yẹn kọ̀ bló.
2: Ṣé ó yà yà yà yà.
1: Ó kọ̀ bló sí mi mo ní ṣe. Ó lọ tẹ́kùn ìmọ̀ àti tutù ẹ mo lọ tẹ́.
2: Èmi náà ni ó fẹ́ sí ni mo ní.
3: Ó fẹ́ sẹ́yìn náà ẹ sọ báwọn.
1: Ẹni tí ò lè sọ̀rọ̀ ó ló fẹ́ sí wo ló fẹ́ sí yín mo lọ àti ìdèbí tá a lọ mo ṣáà ń gbé wọn bọ̀ àwa dé bí ibi náà ni mo dé mo wá gbé sí àwọn òde jókòó gan mo ṣáà gbé wọn jókòó mo wá dọ̀bálẹ̀ sí bí mo ní ọlọ́run ọdẹkúnlé mo ní ọlọ́run jọ̀ọ́ gbà mí o mo ní mi nífọ̀rẹ́ ẹ̀dẹ̀gún mo ní mi nífọ̀rẹ́ májẹ̀mú mi dẹ̀ nífọ̀rẹ́ ẹ̀dá mẹ́wàá mi mo ní mo ń sọ pé mo ní mi nífìyẹn ṣe mo ní bọ̀ tí ilẹ̀ tí mo ń gbá láti bí ọdún mẹ́wàá ní church mo lóò ní màá fi sìrègùn lónìí mo lọkùnrin ògúdọ̀ kú o ogun ògúdọ̀ yìí lé mi lórí ogun ògúdọ̀ yìí láwọn ọmọ mi lórí mo ní gbogbo ogun èmi ni mo ní nǹkan mi ogun kòkòrò tí ń jẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà mo ní kó lọ pa wọ́n nílé. mi ìgbàdúrà yín ju 10 minutes dájì ká tó máa lọ wọ́n ní kí n fi wọ́n lẹ̀ wọ́n á ní máa fúnra wọn rìn.
3: wọ́n láwọn ò rìn fúnra wọn.
1: wọlé.
2: nígbà tí mò ń bọ̀ bá ṣe wọlé ẹnì kan sọ fún mi pé tí n bá ti débi ó ní mi ò lè dọ̀bálẹ̀ mi ò dẹ̀lẹ̀ kúnlẹ̀ ó ní bọ̀tí kí n bu iyẹ̀pẹ̀ ṣọ́ọ̀ṣì kí n fi sí kí n fi yí gbogbo ara mi bí mo dẹ̀ ṣe fi yí okun dé.
0: on social media facebook jordan wall.
3: okun dé.
1: lójú ẹsẹ̀ ká tó kúrò bíi wọ́n ní kí n fi wọ́n lẹ̀ wọ́n ní wọ́n rìn wọ́n láàrin síbo lẹ́yìn tá ẹ̀ jẹun tá ẹ̀ lè jẹun tá ẹ̀ lè ṣe anything dádì ńgbà tàbí tàwọn lè tọgbọ́n wọn lè ṣe kankan wọn kọ́kọ́ dé tàwọn náà fẹ́ tọ̀ mọ́ ni. wọ́n lè fẹ́ tọ̀ wọ́n ni hẹ́ mo lọ mú wọn wọ́n tọ̀ adélésà wọ́n lè jẹ́ láti bí 2 months mo dé adélésà wọ́n ní kí ìràmàlà fún wọn wọ́n jẹ́ yọkan àtàbọ̀.
3: bíbélì ni orúkọ olúwa ilé ẹ̀ṣọ́ agbára olódodo wọ̀ bẹ̀ ó sì rí iyè.

0: point 2 million sí ni pé òun á fi ṣe first operation.
1: Transcend ye. Gbọ̀n yín lọ send the 2.2 million.
0: So gbogbo owó yẹn ló sọ jẹ́.
2: Gbogbo owó tá a fi ṣe test everything òun ló sọ gbogbo
1: ẹ̀. Wọ́n lé mi ní kí wọ́n rúgbó èmi ò rówó ná sọ́lọ́run wa ń jalè ni. Ṣé ẹ tí wà ń jẹun ni?
2: Kò tẹ́ wọ́n tó wá délé
0: kan nílẹ̀
2: tó yà mí lẹ́nu. Wọ́n ní mo ṣe délé, wọ́n ní wọ́n rí àwọn ọmọ
0: mi. Bí mo ṣe délé nígbà tí a ṣe kìíní ẹ̀ tán, mo sùn ní ọjọ́ àkọ́kọ́, mo wá rí ọwọ́ kan, ó wá sí, ó wá ń yọ àwọn part lára mi, ó replace
2: it.
0: Kọ́kọ́ bà mí, mo ní kó má tiẹ̀ lọ ṣe ọwọ́ ayé, but mo sọ pé tó bá jẹ́ ọwọ́ Ọlọ́run ló ń ṣe, mo ní kó tẹ̀síwájú. For good 5 days ni ọwọ́ yẹn fi wá ń yọ àwọn ẹ̀yà ara mi tó replace it.

0: lóní ọjọ́ keje oṣù keje ọjọ́ ta bí mi sí ayé mo lo májẹ̀mú náà sí ayé rẹ̀ mo gba agbára àti májẹ̀mú mọ́ láṣeyọrí ní orúkọ Jésù oya iná bàjẹ́ láyé rẹ̀.
1: Ní òní ọjọ́ keje oṣù keje àyájọ́ ọjọ́ tí a fi orí mi sọlẹ̀ sórí ayé mo sọ tẹ́lẹ̀ gbogbo ẹni bá gbọ́ mi mo fi ọjọ́ ìbí mi gbàdúrà fún ọ olùrànlọ́wọ́ tí yóò sọ ẹkún rẹ di ẹ̀rín lọ pàdé ẹ lórúkọ Jésù.
2: Sọ pé ọ̀rọ̀ mi gbọ́.
3: Ọ̀rọ̀ mi gbọ́.
2: Ọ̀rọ̀ ẹ ti gbọ́. Wọ́n gbàgbé pé o ti mọ̀ pé dandan ni ọrẹ ò ní májẹ̀mú ni lórúkọ Jésù ìlérí àṣẹ fún ọ. Sórí ọ̀la Wednesday kai o máa ní agbára sà kí ni mo sọ o máa ní agbára mo fọlọ́ bẹ̀ jọ. Oyin yẹn o ti parí lónìí ní ọ̀la bá gbé ẹ̀pẹ̀ dání. Àṣẹfẹ́ wọnú ẹ̀ ni àṣẹfẹ́ wọnú ẹ̀ a máa fòró sínú ìyẹ̀pẹ̀ lọ́la a wà bá ìyẹ̀pẹ̀ yẹn sọ̀rọ̀ nínú ìpàdé agbára láti ṣe bí ọba àdúrà ló ń gbà agbára òkè gbà lórúkọ Jésù o máa ráàánú gbà sọ pé máa ráàánú gbà ìlú Àbújá get ready Olímbọ̀ ọjọ́ Monday ní ìpàdé agbára yẹn ló máa ṣẹlẹ̀ lágbára ọlọ́run gbogbo wa láti mọ̀ pé area 10 láti pàdé lágbára ọlọ́run ẹ gbọ́ mi sà ìwọ ni kò sọ fẹ́nìkan pé yá pàdé ń bẹ̀ o gbọ́dọ̀ dánìkan wá kéde ìhìnrere sọ fáwọn èèyàn kájọ pàdé ń bẹ̀ ní old parade ground ní ìlú Àbújá ẹ gbọ́ mi sà kì déédé dá a fún yàn ọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ gbọ́ mo gbàdúrà bólúwa ti ń bẹ tẹ̀mí ẹ wà níwájú olúwa tẹ̀mí dúró ayé rẹ̀ á dìde lórúkọ Jésù sọ pé ayé mi á dìde mo gbàdúrà gbogbo èèyàn lọ́jọ́ bí òní oní wedding anniversary ẹkú ayẹyẹ ẹyọ ẹkú ọdún àyájọ́ tó ní agbára ni ọjọ́ keje oṣù keje àtẹ́tẹ́ ṣègbéyàwó ní àyájọ́ òní mo bùkún fún ìgbéyàwó yín àti ọjọ́ yín kí ìbùkún ọlọ́run àtọ́jú rẹ̀ kó wọnú ayé yín kẹ́rà ànúgbà ayé àpé yín o ìgbéyàwó rẹ̀ àpé ọ wà á dẹ̀ ṣe bí ọba happy birthday and happy wedding anniversary lórúkọ Jésù wàrà ànúgbà jẹ́ ká wọ àwọn celebrants tí ó wà ń bí number one prophetess Musumola Adeleye àti pastor Moses Oluwasola happy birthday to you ma happy birthday to you sir number three Mrs. Alubankudi Jubril Bello Omolade Margaret Adedeji Funmilayo Ogifunmi àti Olayo Joshua happy birthday to you lórúkọ Jésù ẹ máa ráàánú gbà ẹ máa ráàánú gbà ẹ máa ráàánú gbà wàárógo ẹlò wàárógo ẹlò wàárógo ẹlò wàárógo ẹlò wàárógo ẹlò wàárógo ẹlò ó ṣe dádúró mo bless àpẹẹrẹ gbàgbọ́ ẹ mo rí bọ́nú gbọ́ ẹ̀jẹ̀ Jésù mo dá iná agbára sí abẹ́ òrùlé yẹn gbogbo ìbọ̀dẹ̀ tó wà bẹ́ẹ̀ ó yá ìgbiná àṣẹ tó wọ ilẹ̀ yẹn tí ó jẹ́ kó pé ọ lórúkọ Jésù àṣẹ yẹn gbiná ó sì sí agbára ó sì sí àánú ó sì tìrìn lọ́wọ́ in the name of Jesus wà á dẹ̀ ṣe bí ọba Jésù olúwa wa kí la ti ń soyin a máa la ni kò ní ìkó tó máa mú pé dáàdì bó la ṣe soyin ìyẹn máa ń la oyin ni kò léwọ̀ tó bá fi díẹ̀ sómi tó dẹ̀ fi wẹ̀ àdúrà rẹ̀ gbọ́dọ̀ gbà lórúkọ Jésù wà mẹ́rin ẹ̀.
4: Ṣé Jordan.
2: Ṣé máa bàdúrà wọ́n gbogbo ìlẹ̀ àṣọ pé máa
5: ti dé. Èmi gángan lẹ́rìí náà.
6: Àbújá tún wọlé tó olúwa bàbá ṣe bí ọba ń bọ̀ o.
7: Ati bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo ọmọ ológun ẹ̀yìn dà. Àsìkò títí tí wàá gba ògo rẹ padà lọ́wọ́ àwọn tó ń fi ayé rẹ ṣàpélé. Ọ̀run máa gba ara rẹ fún ẹ lọ́wọ́ àwọn tó ń gba ara láradà nínú ayé. A kò

0: wọ́n ní ológo náà ni àwọn ìdojúkọ lọ́pọ̀lọpọ̀ máa ń dojúkọ ẹ̀dá tí ó bá wà ní ayé tó bá rí ìpọ́njú níwọ̀nba ó yẹ kó kíyèsára rẹ̀ torí pé nínú ayé wọ́n lá rí ìpọ́njú ṣùgbọ́n ká tujú ká torí pé olúwa ṣẹ́gun ayé kí wá ń ṣe pé kéèyàn máa gbàdúrà fún ogun náà o torí pé kò rọrùn náà kéèyàn ní ìdojúkọ ṣùgbọ́n alágbára èèyàn ní jagun ẹ káàárọ̀ ní gbogbo ibikíbi tẹ ti ń láǹfààní láti máa gbẹ wá láàárọ̀ yìí a kí wa wípé a kú ojúmọ́ a kú wẹ́líwẹ́lí òjò òní náà lọ́jọ́ ìṣẹ́gun ọlọ́run ọba mi ó ṣẹ́gun fún wa ọjọ́ keje oṣù keje kábíyèsí elédùmarè àánú la rí gbà ọ̀tún inú ìwé ìròyìn ní ìkànnì jordan 105.5 fm mo kí wa láàárọ̀ yìí lágbára elédùmarè bí òní ṣe jẹ́ ọjọ́ keje inú oṣù keje gbogbo ohun tá a fẹ́ pátápátá náà ló máa jẹ ẹ mọ̀ yóò jẹ torí pé perfection ni ọjọ́ méje oṣù keje ọjọ́ tó pé ni yóò jẹ yóò pé perfection ni ọlọ́run ọba mi ó sì ṣe gbogbo ẹ̀ fún wa nírọ̀rùn lágbára elédùmarè ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ̀ náà ló kọ mi mc ìràwọ̀ yín náà rèé o àgbàlagbà ọmọdé tí ń pẹ́gbẹ́ bàbá ẹ̀ ló kọ mo ní kì í ṣe bíi tìgbéraga ohun ọlọ́run ọba mi náà ló dirí ẹwà fákòkọ àwọn ìròyìn pọ̀ wájú wa mú wọn gbé bèbè agègbèpèpè bí awọ bàbá àtànà láàárọ̀ tòní peter ọlánìyí náà ló mojú ẹ̀rọ fún mi láàárọ̀ yìí tí razak adéjàre náà ọ̀gá wa òun náà wà pẹ̀lú wa àti àwọn ẹnjíníà náà tí wọ́n jẹ́ kẹ́ láǹfààní láti máa gbé wa ketekete ní ilé agbára lọ́hùn-ún gbogbo wa náà láti wà lẹ́nu iṣẹ́ wa lónìí a sì dúpẹ́ orin ọpẹ gan ló yẹ kí n fi bẹ̀rẹ̀ ọ̀túnúwé ìròyìn tààrọ̀ yìí torí pé ibi tí mo gbà kọjá àwọn kan gba bẹ̀ wọ́n ti sọdá oúnjẹ tó mára mi dán bó jẹ́ ìyẹ́ gàrí àwọn kan jẹ́ wọ́n mú ohun lẹ̀mí wọn fi bọ́ gbogbo ohun tó ń jẹ́ bàbàrà fáwọn kan ń lọ́lọ́run ọba mi fi ṣe àrà fémi torí àánú ni òní yìí náà ni ọjọ́ keje inú oṣù keje ọjọ́ ta bí ẹ̀rí olúwa gbé mi lékè adébáyọ mc ìràwọ̀ fúnra rẹ̀ àgbàlagbà ọmọdé ti ń pẹ̀gbẹ́ bàbá ẹ̀ lóko ní lọ́jọ́ bí mi happy birthday to myself òní tó tún wájọ́ jọ̀ bí mi wẹ́gin wá kàròyìn torí fóònù tá à ń lò tá ara ń mánéjì ẹ mọ̀ pé mi ò láṣìírí fóònù tí mo rárá ń mánéjì lónìí tí ń ṣọjọ́ bí mi fóònù bá tún daṣẹ́lẹ̀ iphone mi ló bá ní òun òṣìṣẹ́ mọ́ ó paná ráúráú ni látànà mo ti ń tàjẹ́ tí ó tàn so ẹ̀yin tẹ́ bá ti ń pè mí tẹ́ ti fẹ́ kí mi fún tọjọ́ bí ìyá mi gan ó yẹ kí n gbàdúrà màmá mi láyín òru mọ́jú òní ṣùgbọ́n ríbi pè mí sí ṣùgbọ́n mọ̀ pé ibikíbi tí wọ́n bá wà gbàdúrà tán bá ṣe fún mi yóò mọ̀ mi lágbàá ọlọ́run ṣùgbọ́n fóònù mi bàjẹ́ o ẹ bá máa ra fóònù fún mi lẹ́fi ṣe surprise ń gba fóònù fún birthday gift ẹ já mọ́ àwọn ìròyìn láàárọ̀ yà ń bọ̀ nínú ìwé ìròyìn punch láàárọ̀ tòní wọ́n ní lórí ọ̀rọ̀ àwọn àjọ kan tí ó jẹ́ wípé wọn kò tí wọ́n jẹ́ ayédèrú eléyìí tí wọ́n ní wọ́n tọpasẹ̀ rẹ̀ tí wọ́n sì ní wọ́n gbé sí abẹ́ ọ́fíìsì ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní látàrí ọ̀rọ̀ ọ̀hún àwọn agbófinró wọn ti mú bàbá ẹni tí ó jẹ́ ọ̀gá adarí fún àwọn ẹgbẹ́ ọ̀hún ìyẹn àjọ náà eléyìí tí wọ́n ní adéyẹmí tí orúkọ rẹ̀ ń jẹ́ adéyẹmí wọ́n ní wọ́n ti mú bàbá rẹ̀ o wọ́n ní àwọn agbófinró wọ́n ti fọwọ́ ṣìkú òfin wọ́n ti fi mú ọ̀rọ̀ bàbá ẹnìkan eléyìí tí wọ́n ní adéníyí adéyẹmí jẹ́ ìyẹn ọmọba adéníyí
1: adéyẹmí. Just welcome to the Jordan Knight Show and today we'll be discussing.
0: Adéyẹmí ló kọ rẹ̀ wọ́n ní látàrí ìwádìí eléyìí tó ń jàrán $1.3 billion eléyìí tí wọ́n ní wọ́n gbé owó ọ̀hún wọ́n gbé wọ́n lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti fi kó owó náà kúrò tí wọ́n sì fi orúkọ iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà tí wọ́n fi ṣiṣẹ́ láàbí ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ń ṣèwádìí ọ̀hún ni wọ́n fi wá òpin rọ́dà gẹ́gẹ́ bí ìwádìí ṣe ń lọ àti iṣẹ́ tí àwọn agbófinró àti àwọn àjọ tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe iṣẹ́ wọn débi pé ó yá ẹ rèé lọ gbé bàbá ẹni tí ó ṣe.
2: The voices you need at
0: tó jẹ́ ọmọọba adéníyí adéyẹmí wọn ni wọn ti gbé gẹ́gẹ́ bí wọn ṣe wá tẹ̀síwájú wọn ni adéyẹmí gangan náà ni ó dúró nídúró pé òun gangan ni ẹni tó jẹ́ adarí àti ọ̀gá pátápátá fún àjọ náà ti won si so wi pe o si nduro siwaju ile ejo giga ele to wa ni ilu Abuja gege bi won se ka esun na si lorun wi pe esun jiji owo ati ibani loruko je ohun ni won ni ijoba ohun ni won ka si lorun atari bi won se ni o daruko eni ti o je olori osise iyen fun iye are Bola Ahmed Tinubu iyen Femi Gbajabi Amila ati awon mi gege bi won se salaye sinu we royin punch iyen laaro toni sugbon won ni o owo osiku ofin o ti ba baba Adeyemi o eni ti oro na si nlo kaakiri bayi e nawo gan iwe royin punch lekun rere nbe leti ba iroyin ohun
2: work all day every day till payday
0: amota te ba ti le se nkan ta fe awon wo lo soro awon alagbata epo lorilede wa Nigeria oni won tin so wi pe awon ma ta jala epo kan ni 800 naira won da pada pe 800 naira la ma ta sugbon te ba ti le fun wa ni iwe ase lati le ma gbe epo wole fun ra wa ti ki se wi pe a se lo ma gba lowo enikeni won ni te ba ti le se leyi ijoba apapo 800 naira la wo ma tepo gege bi we royin punch bo se gbe royin na jade lekun rere ni won ba laaro yi won ni awon alagbata epo orilede Nigeria ni won ti soro ni ana tin sojo ojo aje Monday wi pe awon se gbogbo on toto atun to ye o paapa julo latade epo robi ele ta mo si petiro ele pe awon fi owo re awon yi wale patapata to je pe gbedeke oye ta awon ma ta lita kan koni ju 800 naira lo o gege bi won se wa sadai pe ti ijoba apapo won ba ti le se gbogbo ohun ti won le se gbogbo ipa won lati le je ki gbogbo oro bi epo se won o se le wale ki awon na lanfani lati le ma gbe epo wole fun ra won ton ba ti le fun awon ni iwe eleyi ti yo je pe loti to lododo o to lati gbe epo wole fun ra re lati bi kibi won ni yi gangan yo je ki epo robi iyen petiro je ko wale koda won ni 800 naira la won ma ta o wa ninu we iroyin punch na laaro toni

ìpínlẹ̀ èkìtì náà ni ìròyìn eléyìí ti jáde látinúwé ìròyìn punch náà ni láàárọ̀ yìí wọ́n ní àwọn afurasí kan rèé tó jẹ́ pé afọ́lé onílé àwọn tó jẹ́ pé wọn ò lè ṣiṣẹ́ alápámáṣiṣẹ́ ìdá tó jẹ́ pé kí àwọn máa fọ́ ilé onílé lọ jalè òun gangan ni iṣẹ́ tiwọn o wọ́n ní ọwọ́ ti bà wọ́n ní ìpínlẹ̀ èkìtì gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ èkìtì gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún àwọn akọ̀ròyìn wípé àwọ́wọ́ ba àwọn mẹ́rin kan o ilé tó jẹ́ pé iṣẹ́ táwọn yàn láàyò ni pé kí wọ́n máa ba ilé onílé jẹ́ kí wọ́n já ojú windo tàbí kọ́ gborí sílì kọ́ gbabẹ̀ wọlé o wọ́n ní ọwọ́ bà wọ́n ní ìlú adó èkìtì ilé tí ń ṣe olúlu ìpínlẹ̀ èkìtì gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀ síwájú ẹni tó jẹ́ agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì ìyẹn sunday abutu òun gangan náà ló ṣàlàyé bí ọwọ́ ṣe ba àwọn afurasí ọ̀hún o ó ní ọwọ́ bà wọ́n nígbàtí àwọn àjọ ọlọ́pàá ilé tí wọ́n ń ṣe ìwọ́de láti rí dájú pé ọ̀nà ó dá àti agbègbè ó dùn ún wò pàápàá jùlọ lórí ètò ààbò gẹ́gẹ́ bí wọ́n ṣe wá ṣàlàyé o wọ́n ní omi san jánà agbègbè ọ̀hún ní adó èkìtì òun náà lọ́wọ́ ti ba àwọn wọ̀nyí o gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú tí ìròyìn ọ̀hún jáde lánàá tí ṣọjọ́ ajé monday abutu sọ wípé àwọn ikọ̀ ọmọ ogun ọlọ́pàá eléyìí tí ó jẹ́ wípé iṣẹ́ tiwọn ni pé kí wọ́n máa káàkiri láti jẹ́ kí ààbò kó fẹsẹ̀ múlẹ̀ pàápàá ìwà ọ̀daràn kò gbúdọ̀ fi wáyé ní ìlú èkìtì wọ́n ní èyí gangan náà ló fà o tó fi jẹ́ pé rínrìn wọn náà ni ọwọ́ wọn fi ba àwọn afurasí afọ́lé onílé alọkólóhunkígbe wọn ní ọwọ́ ti ba wọn o kódà wọ́n forúkọ wọn sínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí lára orúkọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún o ni wọ́n ní abdulrasaq sulaiman ẹni ọdún 39 years ni o john okori ọmọ ọdún mẹ́ta ó dín ní 27 years lòun francis okori ọmọ ìyá méjì ti réwèlé ń bí o francis okori òun tiẹ̀ ẹ̀gbọ́n lòun ọmọ ọdún 32 àti kehinde alabi ọmọ ọgbọ̀n ọdún ni o wọ́n ní àwọn wọ̀nyí

Ba apapo ti so pe iro ni oro ajo ayanilowo lagbaye ile ti won pe ni IMF ile to so pe ona owo ile ti iye re to trillion mejo naira ti ko si ninu akosile oro yi lo jeyo leyin ojo kan ti oludije sipo are ninu egbe oselu Nigerian Democratic Congress yen NDC Peter Obi to kesi are Bola Ahmed Tinubu pe ko kowe fi ipo sile latari iwa jebanu to waye ninu ijoba re asoju ajo IMF ni orilede Nigeria yen Christian Ebeke so ninu Isi oninu oro re to salaye fun awon akoroyin ni ilu Eko pe nkan bi ida meji owo ti ijoba Nigeria na ni ko si akosile re rara bo ti le je pe o ye ki akosile re o ye ko wa amo nigba to nfesi minister to nri si eto oro aje orilede Nigeria Taiwo Oyedele o so pe ijoba Nigeria ki na owo kankan lai se akosile re tabi na owo ti ko se eto isuna fun saju gege bi won se wa tesiwaju oni oro ti ajo IMF so ki se ododo oro na si le si awon ara ilu lona nipa bi ijoba se na owo ilu Oyedele so pe gbogbo owo ti ijoba Tinubu na lo ni akosile o to si wa ni ibamu bo se ye ki ijoba na owo ilu o fi kun pe ko bojumu ki awon kan ma so pe ijoba na owo eleti ko ni akosile tabi pe o na owo lai gba ase lowo ile igbimo asofin o nigba to soro loju opo x re obi ni asiri iwa jebanu to tu don ma tu labe ase labe isejoba Tinubu fi han pe asiko ti to fun are Bola Ahmed Tinubu lati fi ipo na sile ewo oro po lori oro hun laaro yi Eba ninu iwe iroyin lekunrere punch na lo gbe jade o won ni ijamba oko to waye eleyi ti o si se ikupa enikan eleyi ti won ni o je Bansa Samulari eni ti won ni ohun je Adewale won ni to fi padanu emi re opo eyan na no je kini ni won tin komi no lori ipo ti gbajugbaja agborin laruge iyan Samson Erinfolami Balogun tawo eyan mo si Samulari won ni eleyi ti won ni iroyin na o fidi re mule pe ijamba sele si oko re lopopona ilu Eko si Kalaba ni ilu Eko ohun ti awon akoroyin gbe jade ni pe oko ti Samulari wa ninu re o fori so oko ti rela kan eyi to je ki Adewale to je eso ilu mo ka agborin laruge na iyan Bansa ipe o padanu emi re leyin na ni won tun so pe won gbe Samulari lo sile iwosan nibi to tin gba itoju ṣugbọn sọrọsọrọ kan lori ayelujara ele ti won poruko re ni Funke Olufemi tawon eyan mo si odun ayo to ni ti e so pe o sese ki Samulari to ti dagbere faye o ti won soro ti o sele ti won gbe kaakire ṣugbọn o won ni iroyin ni ko se ohun kankan to se Samulari o ṣugbọn Bansa re ni won ni o gbe mimi gege bi iwe iroyin Daily Post gege bi o se gbe jade laaro yi won ni ko so nkan kan pe ṣugbọn o Bansa Samulari ti oruko re nje Adewale won ni ohun lo dagbere fun aye o kọlọrun ba mi ko ba wa fi orun ko ba wa fi ke ilese olopa ipinle Oyo ti fi owo ofin mu egun aso leke nilu Ibadan o lori iku okunrin eni odun 24 years ele ti won ni won sapa o ni eyin egbo atejade ti alukoro olopa ipinle Oyo iyan Olayinka Ayanlade ti won fi sita lojo aje ojo kefa osu keje odun 2026 yi lo fi die mule pe owo ti ba egun na lori iku olugbe Shefiu Kende ni won pe oruko olugbe ohun olopa so pe ikolu ti egun na atawon omo eyin re se si Shefiu lo pa o lojo aiku ojo karun osu keje odun ta wa ye gege bi atejade ti alukoro ile ise olopa ipinle Oyo vilede o salaye pe agbegbe labiran nilu Ibadan ni isele yi ti waye o Ayanlade salaye pe egun asoleke atawon to tele ni won je wipe won se ikolu si Shefiu Kende pẹ̀lú àwọn nǹkan ìjà olóró lóríṣiríṣi ó ní èyí náà ló sì padà fa ikú olóògbé náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà gẹ́gẹ́ bí ó ṣe wí ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí egun sẹ́wọ̀n egun ti pààyàn ó wà nínú ìwé ìròyìn ẹ̀ lọ́sẹ̀ díẹ̀
Daily Post náà ló gbé jáde. Àwọn àjọ tí wọ́n rí sí àwọn adágún odò tí wọ́n fi pèsè àwọn ìlànà àti iná ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà, ilé ìtamọ̀ sí Nigeria Hydrological Service Agency, ìyẹn NIHSA, wọ́n ti sọ pé kò jẹ́ ìyàlẹ́nu pé ìṣẹ̀lẹ̀ omíyalé wáyé ní ìpínlẹ̀ Èkó àtàwọn ìpínlẹ̀ míì ní orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ ọ̀hún ti wá kéde pé ọ̀sẹ̀ méjìlá gbáko ni àwọn ìṣẹ̀lẹ̀ náà yóò fi wáyé ní orílẹ̀-èdè Nàìjíríà kí sáà òjò eléyìí tí a wà yìí wọ́n ní kí ó tó parí o. Ṣáájú ìkéde yìí ni àjọ náà ni wọ́n tí wọ́n rí sí ọ̀rọ̀ ojú ọjọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ti kọ́kọ́ kéde lójú òpó wọn ní ìpínlẹ̀ 24 káàkiri orílẹ̀-èdè Nàìjíríà wípé àwọn ni wọn yóò ní ìpín nínú ìṣẹ̀lẹ̀ omíyalé náà o. Adarí àjọ NIHSA ìyẹn Umar Muhammad ní àwọn ti kìlọ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ìṣẹ̀lẹ̀ ọ̀hún, àmọ́ gbogbo ìkìlọ̀ àwọn ni aráàlú kọ etí ọ̀gbọ́n sí o. Àwọn àjọ náà sọ pé gbogbo rẹ̀ ni àwọn ti rí ṣáájú, àwọn sì ti ṣe ìkìlọ̀ fún àwọn aráàlú. Wọ́n ní bí àwọn ṣe ń sọ̀rọ̀ yìí pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi eléyìí tó ń wáyé, wọ́n ní tí àwọn èèyàn sì ń kọ tí kún sí, wọ́n ní kò tí ì dá o torí pé òjò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní rọ̀ ni nígbà tí yóò bá fi di àárín oṣù keje sí oṣù kẹsàn-án. Wọ́n ní gbogbo ohun tí àwọn ń sọ, wọ́n ní àwọn ohun tí àwọn ń sọ yìí àwọn èèyàn ò rí, wọ́n ní yóò sì fẹ́ burú ju bó ṣe wà yìí lọ. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú, wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn èèyàn wípé kí wọ́n dágun dábọ̀, kí wọ́n ṣe gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ. Wọ́n wá ní lọ́jọ́ Ìṣẹ́gun ní ọjọ́ ńlá ni òjò ńlá kan máa rọ̀ nílùú Èkó ìyẹn lónìí gangan fún nǹkan bíi wákàtí 12, èyí tó jẹ́ pé wọ́n ni yóò mú omi gba ọ̀pọ̀ ilé àti ojú títì, eléyìí tí yóò sì mú kí ó ṣòro fún ọ̀pọ̀ èèyàn láti lọ ibi iṣẹ́ wọn. Kọ́lọ́ ń ṣàánú ó tẹ̀ tí ń ṣú látàárọ̀ báyìí, ó ṣà wàánú wé ìròyìn láàárọ̀ yìí, Ọlọ́run wà pẹ̀lú wa nílùú Èkó kójò ńlá máa rọ̀. Ẹ lọ gba change ìròyìn ọ̀hún, ẹ bà á lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ yìí.

tẹ̀síwájú lórí ọ̀tún wéròyìn láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ìwéròyìn daily post bó ṣe gbé eléyìí jáde ali modu sheriff oró sọ̀rọ̀ láàárọ̀ yìí o bẹ́ẹ̀ náà ló sì ń ṣe ọ̀rọ̀ náà ó fi ránṣẹ́ sí ẹni tí ó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè yìí ìyẹn àtiku abubakar ó ní àtiku ó bá dẹ̀ dúró títí di ọdún 2031 torí pé àsìkò tá a wà yìí ṣòrí àwọn apá àríwá a ní dìbò fún ọ a sì ní dìbò fún obi gẹ́gẹ́ bó ṣe tẹ̀síwájú ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ borno ìyẹn ali modu sheriff òun ló sọ̀rọ̀ wípé ẹgbẹ́ òṣèlú african democratic congress adc ti ẹni tó jẹ́ ọmọ oyè wọn fún ti ipò ààrẹ ọdún 2027 tó ń bọ̀ ìyẹn àtiku abubakar ó ní kò bá dúró fún ọdún 2031 kóun náà lè di ààrẹ lórílẹ̀‐èdè yìí torí pé ààrẹ bọ́lá ahmed tinubu yóò parí ọdún mẹ́jọ rẹ̀ gbáko láì sí àbùlà kankan mbẹ̀ gẹ́gẹ́ bí sheriff ṣe sọ ó ní ṣe orí àwa apá àríwá ó ní àwo padà sẹ́yìn o a sì ní dìbò fún ẹgbẹ́ òṣèlú ndc àti peter obi o àti wọ́ o ó ní ẹ̀bá ṣe kíni kẹ́ ẹ ṣe mẹ̀dàn ó ní ṣe rí rábì kwagwan sunte ilé tó jẹ́ amúgbálẹ́gbẹ́ peter obi ó ní òun ṣeré ntiẹ̀ ni ó ló ń ṣeré ó wà lórí pápá gẹ́gẹ́ bó ṣe ń sọ̀rọ̀ yìí lójú amúmáwòrán kan nígbà tí wọ́n fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ lórí ọ̀rọ̀ òṣèlú níbẹ̀ náà ni sheriff ti ní ẹ fọkàn balẹ̀ sẹ́rí peter obi ń tiẹ̀ ó ní òun mọ àwọn apá ọ̀dọ̀ tiwọn o mo mọ àwọn nọ́tánà dáadáa wọn lè tí lẹ́yìn wọ́n ní máa jó lọ mò ń wẹ̀ yẹn ìlú tán ń lù fún nu wọ́n tó bá dé àárín kan wọ́n ní wọ́n kàn padà ni torí pé bọ́lá ahmed tinubu yóò lo ọdún mẹ́jọ rẹ̀ gbáko èmi kọ́ mo sọ ọ́ daily post ló gbé jáde sheriff náà ló ṣàlàyé ìròyìn ọ̀hún láàárọ̀ yìí.

ní nípínlẹ̀ Cross River àwọn ọlọ́pàá gba àwọn ọkọ̀ tó tó márùn-ún ó lé ní ogún látàrí wípé wọn kò tẹ̀lé òfin ojú pópó wọn ni wọ́n gbà wọ́n o pàápàá jùlọ wọn ni wọ́n tàpá sí òfin wọ́n sì gba ọkọ̀ àwọn èèyàn tó tó ọkọ̀ tó wọ́n gbà yóò tó márùn-ún ó lé ní ogún 25 vehicles ò ní wọ́n ni wọ́n gbà wọ́n ní ilé ẹjọ́ kan tó wà ní ìpínlẹ̀ Delta náà wọ́n ti rán bàbá kan o ẹni ọdún mẹ́rin ó lé ní 50 wọ́n ti rán lọ sí ọgbà àtúnṣe ipe kóòrè lọ kọ́gbọ́n ńbẹ̀ látàrí ìwà ọ̀daràn eléyìí tí wọ́n fi kàn ẹ̀sùn tán kà sí lọ́rùn wípé ó ń fi ọgbọ́n àlùmọ́kọ́rọ́ yìí fi ń jẹ àlùbọ́sà ọmọ ọmọ rẹ̀ wọ́n ní kó lọ sẹ́wọ̀n ó wà ńbẹ̀ wọ́n ní èèyàn mẹ́fà ló kú tí mẹ́ta sì ṣe léṣe yánnayànna níbi ìkọlù àwọn agbébọn eléyìí tó wáyé ní abúlé kan ní ìpínlẹ̀ Plateau ìyẹn náà jáde nínú ìwé ìròyìn Daily Post láàárọ̀ yìí bákan náà látàrí àwọn iṣẹ́ takuntakun eléyìí tí àwọn ọlọ́pàá eléyìí tí a mọ̀ sí Lagos Anti-Crime Raid eléyìí tí wọ́n ní wọ́n ti ṣe àwọn tí wọ́n gbógun ti ìwà ọ̀daràn ní ìlú Èkó gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún oṣù kẹfà iṣẹ́ tí wọ́n ṣe wọ́n ní ọwọ́ wọn ti ba èèyàn tó tó 150 afurasí bẹ́ẹ̀ ló jẹ́ wípé àwọn ọ̀kadà eléyìí tí wọ́n gbà á tó 100 ní ìlú Èkó ìlú náà jáde wọ́n ní ọwọ́ ọlọ́pàá ba arábìnrin kan eléyìí tí ó ń gbìyànjú láti pa ọmọ ọ̀dọ́ rẹ̀ pẹ̀lú ọ̀bẹ ní ìlú Umuahia ọwọ́ bá òun náà ó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá báyìí ní ìpínlẹ̀ ọ̀sùn wọ́n ní ọwọ́ ọlọ́pàá tẹ àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn eléyìí tí wọ́n ń gbìyànjú láti ṣe àyájọ́ 77 eléyìí tí wọ́n ní àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ń gbìyànjú ẹ̀ wọ́n ní wọ́n ti ń gbáradì lọ́wọ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀sùn ló bá wọn bẹ́ẹ̀ náà ni wọ́n sì ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn míì pé ìwọ tọwọ́ bá ti bà ò lọ ńlẹ̀ nù ó wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹ jẹ́ kí n fi eléyìí kí n fi kásẹ̀ ńlẹ̀ káwọ agbo àríyá gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ó ní ẹ̀rọ àwọn tí ń ta àgbàdo wọ́n máa ń wa ọkọ̀ bọ̀gìnìó lórílẹ̀‐èdè amẹ́ríkà pọ́tébù náà ló ń ṣe àtìlẹ́yìn fún ìyàwó ààrẹ nínú ìwé ìròyìn Daily Post náà nìyẹn náà ti jáde ẹ jẹ́ kí n mú eléyìí náà kí n fi kun lẹ́yìn o bàbá mi ó ti sọnù fún bí ọdún mẹ́rin ó dín ní 30 ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ náà àwọn wà ògo sì ń fọhùn ta ló sọ bẹ́ẹ̀ lẹ́kan rẹ̀mí lẹ́kún Amos òun náà ló sọ bẹ́ẹ̀ láàárọ̀ yìí gbogbo àwọn ìròyìn tí mo fọwọ́ mi bà láàárọ̀ yìí òun náà mo gbé jáde fún wa láàárọ̀ yìí o ẹ já lọ sókè náà tá a bá padà dé aṣojú òpó lẹ̀ tá a sì ṣe kíni táwọn abala àgbéyẹ̀wò ìyẹn fún ti àárọ̀ tòní ẹ kú kalẹ̀.

0: Hello.
1: Caro, sir.
0: Caro.
1: Yes, sir.
0: How fit you are looking? Don't you like you are do do?
1: Lati lo ado do.
0: Then.
1: Yes, sir.
0: Baba, I'm going to let you know my name. I will be glad to come back to your door.
1: I bet you buy.
0: Oh, mom. I was like, emi ro awon eyan omo ye awon eyan omo awon obi omo atawon tisa ti won gbarajo ti won gbegbese bi awon church okiti ti won se gbegbese ti won lo gba awon eyan wa ta ba ni awon jeba won o si meji o dire pe yi a gba wa fokobale ka awon e ko ma lo tisa won ko ma lo pare so won awa ta e wo je to ro lojo jumo awa ta wa le ga ka sosio ojo ba de mo de gba awon obi omo yen ata won tisha mo de gba won ni oro jo ba ka fi ka pa won ti gbe ko
1: ka
0: pa ti mo ra ba ni lo gba won ba won to mo awon ba di ko ba won so ko ba le gba awon mo bra mo ba le lo fun won lowo ko to mi ri si nbe ni yen
1: e seun baba God bless you sir kini pa re kini pa temi lori orilede Nigeria se ma ni itesiwaju 09063352 abala agbeyewo lawo ele kaaro
2: e kaaro sa o
1: e kaaro baba
2: jamba se won ni baje o
1: ami
2: alaje asa tajudin lo so lati baba ko estate akredi
1: e kaabo sa
2: so in terms of sorry pe deri mu ten gbogbo gbogbo radio ti o ba ti call e ba je ka ba se pe ka ba bu awon lori wa awon sa dibe lasiko buhari ebi o gbo ka sa ko so so ku so pelu buhari so you back on to se se te dibere awon lowo gbiyanju e ko bo si abiola gbiyanju e ori elo ku si you back on so to se se dibe do ka ba fa dua ran lowo de lori pe ki di asele du wa gbo ibi to lo ba le da ba di ko bi se ala dibe inu gugu oju o de to salary fun wa gbo owo to tun ko ba o gbo gbo e do lu to salary kele tun fe ko se ta be ka ba fa dua ran lowo olorun alowo
1: ami sir e se gan sir adura na la fi ma ran iwe mimo gan so ni e fi adura ran awon lori yin lowo e lo e ka ro e ka ro sir
3: o jare
1: pe sir
3: I'm going to go to the hospital.
1: Hello,
4: e ku pale mo odun yin o
1: yes ma mi ti ri nkan birthday mi o ni lojo bi mi o
4: ah
1: e ri ko lagbara o le ti kedi
4: o lagbara o e so ko odun laye adura na la ma se ran yin lowo
1: abi o
4: e se ya ala pe so amani wa
1: ben
4: lori iroyin se ta laaro yi
1: ben ma
4: yi ti mo fe so le lori meji ma so le lori ikini oni wipe oro epo awon alagba ta so pe ton ba fun awon ni iwe lati ma
1: gba epo wole fun awon le ben
4: won lawon so di 800 e baba ba tinu bo soro tori emi so wi pe gbogbo awon lori yen Dangote ka gbo ruko lori ni awon ni won ni po je ti awon alagba ta gbe po wole o won je ka alagba ta gbe po wole because awon ta do ti won ko wo lo sorun ni se ba ye lowo mo aye lowo mo na po je ki me kunu ko ka awon na ri ti won se eso e je ba ba won soro ikeji ni ti awon mo to wa ninu igbo a soro wi pe ijoba ti ko ka ijoba ni te bi ijoba nigba ti won gbe eyan ko e ko pa mo won ja plane kan bo ni boya America ni ko je ta gbe pilot won pamo te bi ijoba ijoba country yen lo wa gba lo wa gba kini won lo wa gba pilot won kilo de ti o kan ijoba kilo de tan se to ba jo mo baba ti nu bo wa nu gbo any amount plane ati awon afafe ti mo so yen ba ma gba won ma ti wa gbe wa da e wa gbe igbese
1: wọ́n
4: má bí ìyàjẹ́ wà wọ́n sọ̀rọ̀ kó máa lọ dúnmọ́ ìjọ máa lọ dúnmọ́ ìjọ ṣe bẹ́ẹ̀ ìlànà ló máa dìbò fún nígbà táwọn ọmọ wọ̀nyí ìdáwà náà gbọ́ láti jọ àwọn àtàwà náà ní à ń pa tíọ́tíọ́ nínú làwọn ọmọ tí wọ́n pàṣọ bóra aṣọ fún oṣù tí wọ́n fi jáde látijọ́ náà ló wà lọ́rùn wọn
1: kí
4: bàbá tinubu gbé ìgbésẹ̀
1: tó
4: bá lè náwó àbájá fún wa kọ́ náà sórí àwọn ọmọ yẹn
1: kọ́
4: fún àwọn jáde
1: ó jẹ́
4: nǹkan mo fẹ́ sọ.
1: Hello. Ẹ káàárọ̀ ẹ̀lú ẹ ti wà ń bẹ̀ rí lọ òtútù ti mú kọ yẹn ni ẹ̀lú.
5: Hello, MC Rawo.
1: Ẹ káàárọ̀ sà.
5: Wà á kojúmọ̀.
1: Yes, sà.
5: Happy birthday o.
1: Thank you, sà. Mo
5: ráṣẹ púpọ̀ láyé o.
1: Àmì sà.
5: Ọlá ńlá pẹ̀lú ìdẹ̀ra pẹ̀lú àlàáfíà.
1: Àmì.
5: RSK.
1: Amen, sà.
5: Lá gbàdúrà wa.
1: Àmì sà. Iléeṣẹ́
5: Jọ́dá FM oníjọ́nà Abiodun ló sọ̀rọ̀ láti Fágbà.
1: Ẹ káàárọ̀ sà, Mr. Abiodun.
5: Yeah. Ṣe rí ọ̀rọ̀ tó lógún yẹn. Ẹbí gẹ́gẹ́ bí obìnrin kan ti ṣe pè yẹn.
1: Pẹ̀lú
5: ẹ̀kú ẹ̀ ni nǹkan ṣèdájọ́ fún.
1: Pẹ̀lú ẹ̀kú yẹn gangan ni kó fi lọ sẹ́wọ̀n.
5: Pẹ̀lú ẹ̀kú yẹn gangan ni kán lọ ṣèdájọ́ fún. So kán dẹ̀ lọ kán tiẹ̀ kò tiẹ̀ sí kankan ni ó ti wá ti pààyàn.
1: Pẹ̀lú
5: àwọn tó jọ ń tẹ̀lé lẹ́yìn gbogbo wọn ni kán ṣèdájọ́ fún. Dẹ̀ lórí àwọn ọmọ tó wà nù gbó yìí ṣe ó jẹ́ méjọ́ concern fún mi gan because. Gẹ́gẹ́ bí obìnrin kan ṣe suggest náà ó bá jẹ́ fáwọn NUT Oyo State kan gádà owójọ báwọn CAC Èkìtì ṣe gádà owójọ kan wo nǹkan tó lè ṣe tí gọ́ọ̀nà Ṣèyí Mákindé àti President wa bá ń ṣe slow nígbà tá a bá gba àwọn pípọ̀ yìí wọ́n á mọ̀ pé yes because bójú ṣe ń rọ̀ gan ó fún mi ń concern gan because mi ò tiẹ̀ mọ ọlọ́run má jẹ́ kárí rẹ̀ ọlọ́run jẹ́ kárí ajínigbé o kọ́ lọ́ọ́ bàjọ́. Kò bá ohun àti ọ̀dà ìṣe ajínigbé yìí kọ́ lọ́ọ́ bàjọ́ kó bá wa kó sí wọn lọ́kàn kó yí wọn lọ́kàn padà sí dáadáa.
1: Àmì ọ̀rọ̀ ẹ ṣeun.
5: Ó lọ fún Nàìjíríà ni kó fún wa láyà balẹ̀ nínú orílẹ̀-èdè Nàìjíríà.
1: Àmì sà ẹ ṣe gan sà.
5: Àbábọ̀.
1: Yes sà. Wọ́n ní kán ṣe ìdájọ́ eégún pẹ̀lẹ́kù
6: ẹ̀kaarọ̀
1: sí ti heyde.
6: ara nọọsi tó ń sọ pé tinubu gbọdọ ṣe sáà kejì. ìwé èèyàn rẹ bẹẹ láti náà tó bá ti rú nǹkan bẹẹ nàìjíríà túbọ̀ á túṣẹ. àtìkù pàpẹ tó bá lọ́dọ̀ àwọn ọdún mẹ́jẹ lọ́ọ́ máa ṣe wà á fẹ́ kí tinubu sọ ọdún mẹ́jẹ ta. pẹ́ kò lè ṣeé ṣe ó mọ̀ tọ́ ẹni pẹ̀lú òbí lágbọ́ ọlọ́run tinubu aṣọ ọdún mẹ́jẹ pé. Láàrin ọdún mẹ́rin tó kù tó fẹ́ ṣe yìí, ẹjẹ́ àtúbà àtúṣe gbé wọn tá a fẹ́ tó le ó máa dẹ̀rọ̀ fún wa lágbọ̀
1: ọlọ́run.
6: Wọ́n á fẹ́ rọ APC ẹgbẹ́ APC wọ́n máa yàn lé àwọn èèyàn lórí pàápàá láì mọ̀ sọ ẹ̀ àtọ̀kùrẹ́ẹ̀fù ẹ̀ṣọ́ yìnbọn fún primary nìkan gbé wọ́n máa wọ́n yàn lórí pírẹ́jẹ̀ pẹ̀lẹ́ lómi wáyé àwọn láàgbé jíjó.
1: ó dà.
6: mo pa ọ̀nìyàn jí ló akẹ́lá kífàrà abẹ́sẹ̀ ẹ̀sẹ̀.
1: ẹ ṣeun sà.
6: ẹ kí ló wá dáa fún yé o.
1: àmì sà.
6: thank you.
1: ẹ sà. àbá ní wọn ríra wọn nínú jígí ẹ ríra yín wò bí ìran. hello.
7: hello.
1: ẹ ká. ẹ káàárọ̀ mà.
7: ẹ kó èso.
1: yẹ́sùn.
7: àmì. ọ̀rọ̀ ilé náà ni ẹ kú jọ́ mẹ́ta.
1: yẹ́sùn.
7: Orúkọ mi ni Lọ́rin Mẹ́rìàm látàgẹ́gẹ́.
1: Ẹ̀ mà kú jọ́ mẹ́ta.

0: Yes, sir. Yes, ma'am.
1: Lórí àwọn ọmọ tí ó jalè ẹni ní fẹ́ sọ tọ́lọ́ lọ dá ṣọ́ọ̀bù wọn
0: tán jí gbogbo oríṣiríṣi.
1: Ẹgbẹ́ àwọn ọmọ ti jalè kò ṣe afurasí wọ́n jalè gọgọgọ ni pé wọ́n pè yẹn láfurasí. Afurasí ni bóyá wọ́n purọ́ mọ́nítọ̀ pé yẹn ò wà ṣó pé bóyá wọ́n jí nǹkan yàtọ̀ wọn ò jí nǹkan yẹn. Ṣùgbọ́n wọ́n jí nǹkan tó ka mọ́ ọ lọ́wọ́.
0: Afurasí náà làwọn afurasí náà náà kọ sínú ìwé ìròyìn afurasí náà là ń pè wọn.
1: Ọbọṣẹ lọwọ ó tún wá jẹ pọmọ ìyá kan náà ó tún wà nínú wọn.
0: Wọn tún wà ń bẹ.
1: Ó ta fún wọn. Ìyẹn bẹ́ẹ̀ àwọn ọmọ tó wà nílùú Ọyọ yìí kọ́ jọ pẹ́pẹ́ máa gbowó náà ní kó yẹ pa máa dáwó ni káwọn ọ̀rọ̀ fámílì oníkíní kọ́ máa fi ṣe pé àwọn ìjọba kọ́ ya ta pápá mọ́ra.
0: Wọ́n
2: Sọ́ọ̀fẹ́ kí bàbá yẹn ṣọdún mẹ́jọ ẹ ni. Àwọn èèyàn ti sọ̀rọ̀ náà pé ó ṣeré ni. Ó lọ dó dín 2031. Bá dó 2031 kó ráyé tó bá gbogbo tọ́lọ́ máa tì lẹ́yìn. Àwọ̀ ní tọ́lọ̀ bá dẹ̀ tì lẹ́yìn. Gbogbo ilé tó ti jẹ kó máa lọ.
0: Ẹ ṣeun sà lábá wa láti wọ̀ wí. Wọ́n ní tó ti jẹ́ kó mú mi sí. Ẹ̀lọ́ ẹ káàárọ̀.
3: Ẹ̀lọ́ MC ìràwọ̀.
0: Present sir.
3: Títí kí ó lè mi máa ń fún sọ́kẹ́ fún ilé ìyọ́ lọ́wọ́ ọba ìjọba ni kíjọba wà pa mọ́lẹ̀ jàbá àfàsọ̀rọ̀ ẹwo gáàsì ẹwo pẹtú ẹwo rẹ́ẹ̀sì mc àwọ̀ ìwọ́n kí nìkan ti jí mọ́tò gbé mọ́ oníyàn náà ti ń gbé tó mọ̀ pé ká ní pé alẹ́ ìdájọ́ àti amọ̀pá ń ṣèdájọ́ afurasí kíyà ẹ̀ ṣe sọ́lẹ̀kùn ìwọ ló jẹ́ pé ó máa ń rí mi lára àwọn òkú gba mí lẹ́sì rẹ sí jẹ ẹbí kẹpọ kẹdànù dàrẹ tilẹ ẹ kẹjẹ kó gun mi léyìí aṣọ fún mi ẹ bá kọ bá wà ọmọdé òwe bọlẹ ó mọ tọ ẹyí àgbà mi àgbà yẹ máa bàwá jẹjẹ tọ wá ṣe o iléeṣẹ yóò lè jóná ọmọ mi
0: báyìí. Ẹ ṣe o bàbá ó lágbára mọ́ bọ̀.

0: Hello, Carlos.
1: Hello, Carlos.
2: Orúkọ mi ni Comrade Samuel, mo ń pè láti Àgùdà ní Sùlùlẹ̀.
0: Okay, sir.
2: Gbogbo èèyàn tó ń sọ pé kí Tinubu kó ń gbìyànjú, ó rí máa ṣe ẹlẹ́ẹ̀kejì wẹ́.

0: to ba sise dede o ye ko lasiko gbadun abi be ko ehn awa na tin gbari sa si bo lori pe ki ise awon eyan ko le ni lo si waju ka ma gbe alejo wa ka ma soro isiti awon oro ijinle be ka si ma to yin sona ki igbesi aye yin ati ilo si waju ko le ba awon te n se papa julo laujo wa lorilede nigeria wa pa omo yoruba mc rawo na lori ile ise jordan fm lati ba ti eto bo se n lo ti bere afite ba ma paro awon bi kan wa temi na ti de to je pe won ma n soro eto yi won ma n royin eto yi ti won si mo pe mi gan ni mo n se ti n ba so fun pe ise mc rawon yen mo wa na awon da mo ma ni emi ni ma ni iro ni ki se mi o da ko le dayin loju eja se ba a si se won si da mo pe ah looto ni o bo le se wa n se ah ohun yin de fi n soro n ta yato si to radio mo ni bi tolorun ba mi farapamo si n lara nu ta ba ti ri mike ati soro de nira mo le wa n ta pelu yin ki ma wo su o mi o mo ro so n ta o bi brother ba dori afefe ah ah n gba lara mi bi ti wiri kan oni lojo bi mi ma sojo pole a gba pitura to ni ni adura owo orin te ba fe ki n fun yin te fe ki mi gan fi se idaraya lori eto te o pe ah mc rawo to ba gborin inu ta won no do ejo se ajoyo ojo bi ejo se pelu mi number yen na ni 0906000 3352 tabi 0705169 7912 oni lojo bi mi eh afi sori eto ayajojo bi mc rawo oni ni yero kini mi olofa mojo olalomi omo bisujo ko fa omo kero e lo mo ka olalomi eru lo mo ila kajo mo lo le baba to bi mi lomo o wa se se ko je pe ni awon ibere kangan te fe bi mi nipa mi te fe mo e lanfani lati bere lori eto loni e lo ta le ni akoko to wa nbe
1: e me ko lati ko odo
0: iya mi dada
1: e ko ajo mi
0: awa niyan o
1: aba ni pa ko number don't be shame
0: e wo phone mi o pa na oju kan fi kan ri ko ti e fi kan kan ri ran laare
1: ki se lo da da woli gugu wa
0: abi iya mi
1: a ni da mo e so po dun
0: ami ma
1: ẹnu ṣe ló sá sí wọn.
0: Àmì Èdùmarè.
1: Wọ́n ti ń gbọ́ òun yẹn sí dáadáa wọn ni gbọ́rò yẹn sí láburú.
0: Àmì.
1: Ẹdẹ jèrè sí ọwọ́ lágbára náà.
0: Àmì mà.
1: Àwọn ilẹ̀ fi gbẹ̀tọ̀ yẹ jèrè àwọn ọmọ yín náà
0: o. Àmì o.
1: Ẹni Fáìsàn ló gbà o.
0: Àmì o.
1: Long life and prosperity.
0: Amen.
1: Orin pàṣẹ lè mi fẹ́ o.
0: Orin pàṣẹ
1: lè mi. Ogbe Débí bá o. Ogbe Débí bá o. Ogbe Débí bá o.
0: Kò sí wàhálà.
1: Bóòtù àbí gọ́ọ̀tì lẹ́dẹ̀kùn.
0: Ẹ ṣe, I'm a player, ẹ ṣe gan-an.
1: Ẹ sọ̀pọ̀ ní.
0: Àmì ma, God bless you, ma. Ah, 0906000 3352. Hello, àwọn tèmi ti wà nbẹ̀.
2: MC Aro.
0: Present, sir.
2: Ọmọ ọlọ́jọ́ bí.
0: Bàbá tèmi gangan.
2: Ẹlẹ́sọ̀ lásán kàn mí ní látàkẹsàn.
0: Tó a lè bàbá.
2: Ẹyin ọmọ kánsà lẹ́sẹ̀ ń fòjò pa wá. Ẹyin ọmọ omi.
0: Bó ṣe wọn olúwa mi ní sọ́la.
2: Ẹyin ọmọ mi.
0: Àbí o.
2: Ẹyin ọmọ aládùbárí ká.
0: Thank you, sir.
2: Ẹyin ọmọ tẹ sọ̀rọ̀ tẹ.
0: Aṣọ̀rọ̀
2: tẹ. Ẹyin ọmọ tẹ máa ń nífẹ̀.
0: Ẹ ti gbárí sá ṣe iwájú o.
2: À sẹ́mu ṣe ní náà ní bẹ́ẹ̀ di ọmọ mi. Àti tó ní àdì.
0: Àmì sà.
2: Nínú ọlá ńlá nínú ìjẹra.
0: Àmì.
2: Ẹ jẹ́ kí n kọ́kọ́ bí ní kẹsàn án yìí ti.
0: Ok sir.
2: Ẹ wọ̀ pé ní ààrẹ bá bí ni ẹ máa ń bá tẹ́lẹ̀tẹ́lẹ̀.
0: Kí lẹ pé?
2: Mo ní ẹjọ́ pé bábí ṣe máa ń bábí ṣàlù yẹn ní tẹ́lẹ̀tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
2: Báwo ni bábí ṣàlù yẹn tó ṣe ń lọ ni àbí ẹ̀dẹ̀ pátì àbí èèyàn wà níbẹ̀ tó yẹ ọ́ ń ṣiṣẹ́ fún yín àbẹ̀ yìí máa ń yọjú sílẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan.
0: A ṣe ń ṣeṣẹ́, a ṣe ń ṣe irun fáwọn èèyàn, àwọn kọ́sọ́mọ wa sì máa ń pè wá, a fi yín ọlẹ̀. Bẹ́ẹ̀ bá rí mi báyìí, tẹ́ bá rí mi gangan, tẹ́ bá bá mi pàdé lọ́nà, èmi àti báàgì irinṣẹ́ lọ́wọ́.
2: Àwọn ọ̀la ẹ̀kí bẹ́ẹ̀ ni na ẹ̀yin ọmọ kánṣẹ́ ẹ̀kí ń sọ̀lẹ̀.
0: À ń sọ̀lẹ̀ o.
2: Ẹ ń sọ̀lẹ̀ o.
0: Ẹ ṣe wọ.
2: Gbogbo àdáwọlé Ádàmà Amayọrí sí rere.
0: Àmì sà.
2: Ìyàwó tẹ máa pè mí ni pé kẹ́ ẹ̀ bá rí MM tó kọ ọjọ́ ta wáyé
0: yìí. Ṣé é
2: Ẹ bá wá rí yẹn. Ẹ fún mi ní special day màlá.
0: Màlá.
2: Ọjọ́ àkókò ìyàwó.
0: O ti pẹ́ nínú èdè.
2: Gẹ́gẹ́ndì yóò yá kí ní kojú. Tàbí bá rí àtúbọ̀tì.
0: Yóò yá kò sí
2: àlá. Ọjọ́ bí ìjọba.
0: Ohun yìí dùn ló tán. Ohun yìí dùn. Mr. Felix, ọlásùkọ̀, God bless you, sir. 0906003352 ajosopo odun laye ni ore oluwa ogunsolu lara awon oap wa ni ile ise wa nbi nedebo e ba ma ngbo awon breakfast show wa papa julo iroyin lede gesi laaro kutukutu ore oluwa ogunsolu oni na lojo bi te na hello
3: hello sir
0: e ka san sir
3: oro komi ni je ti fagbenro
0: lati bo sir
3: lati tele mo se fun
0: lati bo sir
4: 5.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
0: Ami.
3: Ashodumidu Ashoshimoshu.
0: Ami o baba.
3: Igba ojo odun kan ni o.
0: Thank you so much sir.
3: Nire o.
0: Ashigun sir, ojo ni tin sir. 09
5: Everybody, this is the sweet and it's about to get all funky

kò sọ lọ́jọ́ bí tó máa ní òun ò ní dúpẹ́ torí pé ó wà láyé ó wà láàyè gbogbo àwa tá à ń ṣọjọ́ bí nínú oṣù keje pàápàá jùlọ òní tó wá jẹ́ ọjọ́ keje nínú oṣù keje ọ̀hún ọ̀rọ̀ wá tọ́pẹ́ ó jọ pẹ́ lọ ó yẹ ká fi ògo fún olúwa ni ṣùgbọ́n èmi náà ti gbìyànjú mo ti ṣe gbogbo àwọn nǹkan tí ó yẹ kí n ṣe níwọ̀nba láti jẹ́ kí ọlọ́run mọ̀ pé bọ́wọ́ ikú mi ṣe rí náà ni mo fi bọ́jú o ọlọ́run bá mi gbogbo èrè táwọn àgbààgbà ti sú látàárọ̀ jẹ́ kó mọ́ mi torí pé ọṣẹ ló ní kó ṣẹ́ wọ́n ní babaláwo ni mí kọ̀ọ̀kan ló ní ó kàn mí lára gbọ̀ngbọ̀ngbọ̀n yóò ṣẹ náà ni torí pé kó ṣẹ náà ti lákọ̀ yóò rí bẹ́ẹ̀ yóò mọ́ mi lórí lágbárí lẹ́dùmárì ṣùgbọ́n àwọn iléeṣẹ́ wa ń bí wọ́n ti mú ẹni tí ó gba ètò yìí lónìí wa wọ́n fẹ́ interview mc rao host wa ti wà nílé agodo wọn host mi èmi làlejò lónìí ń ṣe olóòtú lónìí ṣùgbọ́n àǹfààní sì wà fẹ́yìn tẹ́ bá fẹ́ pè wọlé bóyá yìí náà ní ìbéèrè àbẹ̀fẹ́ ṣàdúrà fẹ́rẹ̀ ọmọ ọlọ́jọ́ bíi yọwọ́ náà ló ń lè rí olúwàgbẹ́mílẹ́kẹ́ àdébáyọ̀ mc rao ṣùgbọ́n jẹ́ ń lọ sókè lọ́hùn kì í jẹ́ kí ẹni tí ó ṣètò tí ó host wa kò gbẹ̀nù sí máìkì ìbéèrè tán bá ti béèrè náà ládàáhùn n tí àbámọ̀ àní sọ àwọn olóòtú àwa làlejò báyìí àlejò ní mí lórí ètò lónìí à ń bọ̀ àti dé

0: nínú lọ́jọ́ ibi.
1: Gbogbo ẹ̀yin ara ilé ṣe dáadáa ni mo bá yín bẹ́ẹ̀ ni tó wà fún àwọn tó ṣe ń gbóhùn mi lórí ètò orúkọ tèmi náà ni abilékọ mo rẹ́nikẹ́ Oyèbámíjí tí gbogbo èèyàn mọ̀ sí KG Speaks àwọn kọ̀ọ̀kan láàrin ara ilé wọn ti mọ ohun mi wọn ti mọ̀ pé torí mo máa ń yọjú síbí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ni lórí ètò lédi èmi ni iṣẹ́ atọ́kùn kan èmi ló yí kàn báyìí nítorí pé kí ni gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ọmọ yín olólùfẹ́ yín ọ̀rẹ́ yín MC Ìràwọ̀ kan Jordan FM kan àwọn ni wọ́n ń ṣe ọjọ́ òbí
2: lẹ́nìí
1: MC Ìràwọ̀ kí n tiẹ̀ kọ́kọ́ mọ̀rọ̀ wọlé ẹ̀dùn wò
2: ẹ ti fi yọ sí
1: ẹni lágbára ẹni le ó dùn mí páwọn ará ilé ò lè rí yín bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí
2: adúpẹ́ lọ́wọ́lọ́
1: olúwa ṣeun
2: ẹ ṣe olóòtú
1: ẹ kú ọjọ́ òbí tòní ẹ̀mí á ṣe púpọ̀ láyé mọ̀ páwọn olólùfẹ́ yín náà inú wọn á dùn pé ẹni lọ́jọ́ òbí MC Ìràwọ̀ kan ogun àgbáyé
2: ọlọ́ọ̀ni
1: olúwa ṣeun
2: kò séèyàn ń bẹ
1: ọlọ́ọ̀ni ó náà tan sí
2: lágbára
1: ṣe lẹ́dùmarì mo ní ìbéèrè púpọ̀ láti bí yín o ẹ̀jẹ̀ ká mọ̀
2: lẹ́yọkọ̀ọ̀kan
1: lé ní èjì ẹ̀jẹ̀ ká mọ̀ lẹ́yọkọ̀ọ̀kan ẹni ni ọjọ́ òbí yín
2: bẹ́ẹ̀ ni wọ́n lè parẹ́ òní ni 77
1: wọ́n lè parẹ́ 77 òjò kan tí wá bọ̀ ní èní òjò yẹn ní àpẹẹrẹ
2: àti aago méjìlá lọ́lọ́run ti wẹ̀ mí 12 sharp ẹni tó bá mọ̀ 12 sharp lójó bẹ̀rẹ̀ bí aago méjìlá ṣe lù báyìí ojú yẹn bẹ̀rẹ̀ kò dẹ̀ pẹ́ tó dá
1: mo ti ní tí n bá ṣe tẹ́ntẹ́lẹ̀ yín domisinyi lára
2: àwọn èèyàn ti domisinyi lára òtútù ti mú
1: màá ti máa fi ya yín bẹ́ẹ̀ yẹn pé òkè òjò ọlọ́run ti bá mi rọ̀ jò MC Ìràwọ̀ mo gbọ́ kúlẹ̀ pé mo fẹ́ kẹ́ tún sọ fáwọn ará ilé bóyá lóòótọ́ ni ohun tí mo gbọ́ o bóyá irọ́ ni mo láyọ̀ láti bèrè lọ́wọ́ yín wípé oṣù yìí jẹ́ oṣù tí ẹ fẹ́ ṣe ayẹyẹ ọdún mẹ́wàá 10 years on air
2: tí
1: ẹ ti ń sọ̀rọ̀ ní orí rédíò ta bá ní ká wò ní ení èjì ẹ̀ta kí ni báwo ni ìrìn àjò náà ṣe bẹ̀rẹ̀ kí lẹ lè rí sọ.
2: Ìrìn àjò ká sọ̀rọ̀ lórí rédíò adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ìrìn àjò yẹn náà dùn adúpẹ́
1: ó dùn
2: adúpẹ́ torí wíwo orí rédíò dò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹmọ̀ tọmọdé bá wà ní láti kékeré ẹ̀bùn kan tèmi lọ́kàn tèmi tí mo mọ̀ pé mo ní ń lẹ̀ bun orin
1: orin kíkọ
2: tó tún wá jẹ́ orin takasúfè
1: rap
2: mo máa ń to àwọn òwe àwọn yorùbá àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ tá a bá gbọ́ lẹ́nu àwọn bàbá yẹn ìyá yẹn a máa tò pọ̀ tó máa do didi táwọn olóyìnbó ń pè ní rhymes so ìrìn àjò yẹn bẹ̀rẹ̀ ní ọjọ́ keje oṣù keje ọdún 2007
1: ọjọ́ keje oṣù keje iná
2: ọdún 2007
1: 2007
2: torí nọmba 7 yẹn ó jẹ́ nọmba mi tí mo fẹ́ràn jù tí mo máa ń ṣàkíyèsí torí mo jẹ́ ẹ̀dá kan tó máa ń ṣàkíyèsí ara ẹ̀ tí bá ń jẹ nǹkan pé á torí pé àwọn kan ń jẹ tèmi náà bá ń jẹ tí bá jẹ fún sáà díẹ̀ tí ò bá ti bá mi lára mo máa filẹ̀ tí bá wá ń ṣe nǹkan àwọn èèyàn lè máa wò pé ó dàbí nǹkan burúkú ṣùgbọ́n ó bẹ̀ mí lára ni mo ṣe ń ṣe so bí ẹ̀dá ìrìn àjò mi ṣe rí ni ṣùgbọ́n iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nígbà tá a rìnrìn àjò orin dé àárín kan ni mo wá nǹkan ọdún kan wà tí mi ò lè gbàgbé tó jẹ́ wípé a ti ra slippers ìyẹn bàtà téèyàn ń wọ̀ wọ ilé ìwẹ̀ kò yọ ayé ò yọ ọdún yẹn jẹ́ ọdún 2016 ọdún yẹn mo lọ ṣe iṣẹ́ labour eléyìí tí wọ́n máa ń tẹ àwọn tó máa ń tẹ̀ láwọn bricklayer mo lọ ṣe so ibẹ̀ ni mo ti ń gbọ́ iléeṣẹ́ rédíò kan nílùú èkó àwọn ẹni wọn fẹ́ ṣe audition àwọn onítíátà mo dẹ̀ ti ṣe drama náà rí nìbàdàn mo ti tẹ̀lé àwọn tá a máa ń ṣe stage orí ìtàgé àwa ti church ni o mo ti tẹ̀lé wọn dáadáa so tí àwọn tá a jọ ṣe ń gbà yẹn púpọ̀ nu wọn náà ti di ògo lónìí àwa náà dẹ̀ dúpẹ́ pé ibi tá a ti ń dún lónìí kin se radio tan le fowo ro seyin ni orilede Nigeria so daju daju gbogbo wa na ni a kan le lowo jura wa lo sugbon Olorun a pin lototo ni o le tori pe taye lowo kende tiraka ki kende wa ma sare taye iro ototo loro eh so inu ise radio mo ti gbo pon fe audition film imbe mo ti mu number oga mi kan Oluwa Femi Abidemi a man pe ni FM Unique okiki baba oro so mo lo fun audition yen igba temi te ma debe gbogbo awon emi sa soro mo le se gba mo nko rin mo le any road e ba fun mi audition la lo bo won se emi tin jabo ni suru bobo yi o nko rin okay ama oni le se radio kan igba yen ni community radio che bere
1: community
2: with ni pinle ogun ni inside okaro yan ni o wa ngba so awa lo be oloruko tawon awon to ba wa ni side okaro ma togun gbogbo awon adugbo yan sa won ma mo oloruko kan to ma npe ngba oruko ti mo je ngba ni little rapper star boy little rapper so ki ma forogun sa true eniyan mo fi wo radio ngba ti mo ma ntele lo o ma se program ni every saturday so tin ba ti tele won debe won kin je kin wole ngba ti o ya won wole won se interview fun mi nipa orin kete ti ma wonu studio yen mo ni ase bi radio se ma ri lele looto a ma lo si awon radio kan badan awon radio gbangba sugbon radio kere ko si mic pupo o kan wa digital pattern ni a ri transmitter a ri nkan kan oni emi ma sise eleyi o ma se so tawon ba ti wa wa si to ba ti dojo Monday titi di Friday emi ma lo si radio ma fe serin lati ju saga
1: like
2: gbowo gbowo ma fe serin lati ju saga isaga ni mo gbe lodo awon egbon mi gba yen tori iji aye fi mi lakaraka lodun ti mo so yen so ma fe serin mo gbe pelu awon sister mi gba yen ma fe serin lati ju saga ni Mustafa Street you need the UN yen lo si akat gbogbo be yen mo gbe be dada mo gbe be won mo popular gan ladugbo yen dada ngba mo popular gan disin but oruko mi na mo mi si little rapper na mo mi si so ma fe seyin lati be yen lo si okaro lo si after farm four square inside ni ile ise yen wa ngba yen won ti kuro bayo so ta ba ti debe ma lo ma ba won repo won ba fe ra dizu won fe repo won fe tun generator se mi ma wan be kere kere kere sha mo build up ara mi pe mo ma foju si mo wa sun ma won to wa ni di console or button so awon yen ni mo wa sun mo so ta awon yen to ba ti re won to ba ti dide emi ajoko si be emi de tin wo wo won mo wo bo se fi orin si ori system mo bo se search orin teyan kan ba present to ba tin soro ori won sare wa orin sola lesi egbe je fori okay da pe to ba ti soro ori orin ori ni ka wa to ba ti soro ese so ibe emi na tin ba dele mama ma se riaza mama ro orin mama ro orin mama gbo orin so kere kere kere sha I start from there ibe mo ti bere to je pe awon yen wa kuro awon ti mo ba ndi kan so yen won kuro so emi ni mo wa gba aye so mo fi wa lanfani lati mo awon soro soro nla nla lati ma bi won pe ise yi bawo ni a se le se gbogbo ton ma nso na ni pe ma wowo ko so wo ndi ise soro soro sugbon wa lokiki wa si loruko to ba toruko ba ti wa wa yo mu wo wa mo se fi chance si niyan sugbon ko gba se owo mi
1: ha iwawo ito ni agbara gan
2: ange ni tori asiko
1: mo lero pa awon abale na won ti keko kan tabi meji pe un ko un ti o ba wo sa mu loko
2: teramo
1: o dabi eni wo ko ni to ba debi ti gbogbo awon kan bole ti o ba ti debi to nlo
2: o le bole
1: ti le bole un loro little rapper lo di MC iwawo ti awon gbo loni adupe fun Eledumare e mo fe bere lowo yin pe kini ase yo vi to je pe e ko le gbagbe ni
2: idi se so aseyori laarin odun mewa yen irin ajo yen lo gege bi mo se so mo dodo awon opolopo awon oga lati mu won lati fi won se akaba tori ko si bo mi na se wa akaba awon kan ni mi
1: be ni bi awa bayi
2: te ba gbo eto mi ni ojo jimo to koja mo pe akori eto yen ni akaba fese tile faratile akaba ti o fese tile ti o faratile iru akaba be ki gbe ni goke iru akaba be ki ko se egun mo sumo awon oga ti won ti loruko dada ni dise mo mo pe se nbo nbe sugbon mo sumo won sugbon aseyori ti mo le so pe mo gba na ni ile ise Jordan FM na ni won ti fi jinki mi oni ami eya akoko ile pe ipe eyan ma gba award lori ise soro soro Jordan FM ni mo ti kokko gba won de gbe wa fun mi ninu studio mo se program lowo ni awon Rotary Club Rotary Club ni won fi ami dami lola first award ti ma de gba lati gba yen na di se ni e bo se mo mo pe emi se nbo there mi ti da ke mo se intention mo
1: iwa wo niyan ugo agbaye awon loyinbo a ni amazing
2: thank you
1: amazing ambi e kokko nipa irin ajo yin mo mo pe gbogbo e o rohun lati le
2: o rough ope to se ope to ko ti dun na o si rough eyin na mo die nu ko o si rough ko lo le so tan
1: adupe fun won le dumai ni bi to bade o si sise
2: lo o no
1: da mo de mo pe eyin e kin se ni to ma won yin ba ni you don't give up
2: oyinbo kan ni dad mi ma so dad mi ma so oyinbo kan ko kawe pupo sugbon o gbo oyinbo and you don't quit until you win so gbogbo gba to ba ti fe re mi n ba ti ran to oyinbo yen and it 90 minutes o ba ti pe footballer ko ma je 100 ki football club ko ma je 100-0 won ni so pa won play mo 90 minutes gbudo pe so a ma sise dopin ni
1: wa ya won yoba ni ibere ko ni
2: onise afen to ba for you
1: afeni to ba for it dopin ibawo se le daruko fun wa awon eyan ti gbegebe se fi akawe akabawe pe awon ti won yin lowo ni so far so good that joy ton ti je oduran lowo fun yin te nwo loke gege bi eni yi role model awon yoba ni awon yoba ni
2: awu
1: ko se so ta ba le daruko won fun wa ni akoko
2: o lasiko kan mo ma npira mi ni abi gbeyin gbogbo awon soro soro awon oruko ta ti je ti po sugbon ta ba ni ka so awon awu ko se mi won po gan gan awon mi ri won ri o sugbon mo ma n gbo eto won latare eto won ni gbigbo o n fun mi ni inspiration sugbon e je n kokko se bayi mo gbe gbogbo ope fun eni to sawari mi olufemi abidemi okiki baba oro fm unique awon na se daada ni industry ta wa lowo
1: organic
2: be ti ba tu wa wo mi ri anti tope alabiri sugbon orin won se pupo ninu emi si oro siso
1: mi o mi mo e mo mi anti tope alabi ma nda bi pe o se lo n bayan soro
2: ati kekere mo ti ma n gbon ati kekere lati igba ton ti ma n korin sinu film mo ti la fa na ti se album rara ta ti mo ti nife won leyin tope alabi ni dise soro soro ton won na je soro soro
0: Time I be listening to, so get better information. Won't give you no move an inch, but if you don't say one move, move your radio.
3: Hello, Lagos. Welcome to the Jordan Knight Show, and today we'll be discussing
4: the voices you need at work all day, every day till payday. Are here.
2: Need your batting pill. Mo fẹran gan, mo gbọ baba yen gan. Bakana Ambrose Olutayo Shomide. Baba wa Ambrose Olutayo Shomide. Awon ti mo fọ fun voice won.
5: Listen now and turn up.
2: Arule kola rawe.
0: Hey everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the
2: baba de mi daddy mi.
1: Agba niyan.
0: Best entrepreneur you can possibly be. Yes sir, my
2: omo June na lawon na, sugbon July lawa. Arule kola rawe. Bakan na Otunba Yemi Odundu. Baba mi mi aye. Awon agbagba ti poju. Awon agbagba ti poju ti o ye pe won ton se tewo gba ti ba ni ki ma daruko. Gbogbo won ni o, gbogbo won.
1: Ko se so ton.
2: Fata ibantale wale omo tola.
1: Gbogbo won. Fata ibantale ti
2: Baba Yoba. Baba Yoba, baba wa ni won. Fata ibantale wale omo tola. Gbogbo won. Ifanka haleluya baba wa ni won to fi yato ta won present Eko Ibadan gbogbo won ni baba wa so guys ba gbogbo won ni baba wa so mo gba fun gbogbo won mo de n wo gbogbo won bi awo ko se bi akaba tori pe awon tin mo re n sumo won won le mi jina lo je ke mi na tete debe ope wa lo gbogbo ope wa lo sodo kokororo tori ti o ba fun mi lanfani mi o ni ma soro Jordan FM ni Jordan FM gogan fun ra re
1: si gbogbo awon baba ti won ti se awokose fun MC Rawo e se pupo
0: people this na Jordan Drive na dey listen to so
1: e se gan adupe lowo yin MC Rawo ki a to se pari eto o ni bebe kan ti mo tun fe bi yin o awon eyan ma gbo hun yin MC Rawo ohun idun ohun yin da se MC Rawo yin so ti fe so ni aya sile se MC Rawo ti a nwo ni akoko ise ni aya sile
2: ibi te lo nlo
1: iyawo nko omo nko
2: ibi te lo yen opolo ni ta ba de biru ka fo oro jo mi e ki se pe ko da e ma se mi gbon e je ka lo si break na ma so ma te wa salaye fun yin go ma da gba ko
1: awon abale ti gba ko ti dada won fe gbo tenu yin bayi
2: o le paro o ya
6: ojo abi mi o se pa pe

0: ìrìn àjò mi nílé ayé ọmọ bọ́lá ọ̀mí mo dúpẹ́ ọlọ́run ṣeun. ẹlòmíì bọ́jọ́ bí ẹ̀ pápẹ́ báyìí.
1: MC Rawo.
2: Ma.
1: Ma jẹ́ kẹ́ ma fún yín ní orí ọ̀fẹ́ ìbéèrè tí mo béèrè yẹn ká tẹ kọ́kọ́ gbé sẹ́gbẹ́ kan náà.
2: Ẹ mọ̀ kan kó má dàbíi pé bóyá àwọn aráalé tó ń gbọ́ wa. Ohun tó ṣẹlẹ̀ ni wípé ìrìn àjò yẹn kò sẹ́dá tí kì í ní ìdojúkọ. Ṣùgbọ́n.

0: mo ti fi oro mi se itori lori awon radio mi iyen igbesi aye ni yiyawo mo lomo o kolon ba mi wo omo mi oluwa fi kayo mi ayin ke ade muradike yero oke won lo fa mo jo la lo mi mo bi si jo ojo mi gan te ba ti ri
1: omo ole jo baba ka ma binu omo be ni
0: so mo lomo
2: the better information won give you no
1: omo ti eye ba omo yoruba ni omo ti
0: oya ba
1: ni eya njo
0: mo lomo sugbon itan aisi olori nle o ni bo se je eget ka ilin ajo aye olorun lo mo sugbon mo ni eni ti mo nfe o wa nlewe
1: lase ledu mare ninu ade fun yin ni fokunbalẹ so e je ki a ma bayi to lo mc rawo ni odun mewa ni e fe se ni osu yi
0: ben
1: ni ojo wo
0: ojo saturday to nbo
1: ojo
0: kokan lanu osu keje
1: 11th of july ja wayi ni 10 years on her anniversary yin kini ka ma reti ni bo ni e ti fe se kini kan ti awon lolufe yin ki won ma kini won reti latowo yin
0: on ti emi gan emi le mi reti nkan lodo awon ololufe mi tori won tin gbadun won tin gbo mi won na won gbadun
1: won
0: na won gbadun mi emi o mo se mi mo ro so mi si mo ide pe sugbon gbogbo baba se nlanu ta nso awon baba yen awon iya yen awon ojogbon yen won gbo won de ni kare so emi le mi reti ife latodo won sugbon emi pe awon ore mi
1: a si nlo si
0: bi emi pe awon ore mi
1: nkan to fe sele ni ojo yen gangan
0: ayo lo ma sele mo pe awon ore bi pe ki won wa awon to nkorin
1: awon to ngbo yin nkan so lanfani ati wa nibe
0: o na ni mo so awon to ma da won laraya awon lolufe wa nbo awon to ma wa da won laraya awon ore mi ta jo wa ni industry ton jo olorin won nbo awon aburo wa to nkorin won nbo e ti get awon oga mi won ma dari ayeye awon eyan lana lati le se radio mi na won ma wa ni kale lati fi sori na ni pe okay bawo le se ngbo wa si any time gbo yi appreciation wo ni appreciation ni show yen is turn up a pe ni turn up with mc rawo e je ka sugba mc rawo te ba wa ri akere ma se yan je yen ipe ah ase kini randu te le fun forun ni
1: powerhouse mani e kini randu wo powerhouse ni mc rawo
0: olorun ni emi go mo bolo mi mo boro se man jade sugba olorun
1: so ki wa ni nkan ti e wa nreti lotodo awon abale lati le je lati le je ibukun si ojo na ki ni awon nkan te nreti latodo won
0: mo mo pe won ma se dada oni saturday to ba ma da jimo lati mo so awon eyan gbo wa won gbo eto mc rawo won feran mc rawo koda kaakiri so emi reti pe kan wa kan ye mi si nkan ta ba de fun
1: awon ti won ba wa le wa sibe ni ojo na bawo ni won se le fowo
0: emi gan ma so lori eto eyin te ba le wa ide la se man pe number wa
1: iyen account lati sanwo si
0: e le fun mi lowo ma gbowo lati fi se nkankan tori pe ti ba ni mo le da se mi le da se ope awon alaanu lara awon colors wa na ni awon iya dada
1: awon
0: baba
1: dada awon baba dada
0: ti won ri pe omo yi won de sugba wa pe eja ran lowo ni won ba ti agbara won ka won ti won ti si ko leyin eyin o ba je yokan to ba ti le geran je
1: beni
0: o ti to tawon eyan ba wa kan ye wa si kan dun wa ninu ka jo dunra wa ninu ka sere papo a ma si se eto ma lami laka ta ma gbe olorin nla wa sugbon ka kokko wo bi o se fe lo ni igba kokko ti ma kokko se so lele lati gba ti mo tin soro lo radio mi se kankan
1: MC rawo ojo na ti larin mi o ti dun fun awon to wa fe fi owo ranse tabi ebun ranse e ba mi pe account number yin
0: ka gba ka number
1: beni e ba mi pe fun olori
0: afefe o pe ni tori pe o pe lo ma pe ti o ba ti jo pe ko le pe o pe ni number mi na ni tawon eyan ma n pe mi si 9124119516
1: e ba mi tun pe
0: 9124119516 9516. Awon to ba ni number yen lowo tele kokan yo odo waju e kuro
1: owo ko wo ni o pe jade
0: eri eh gbe mi leke ojo
1: gbe mi leke ojo
0: gbe mi leke ojo e ti ti ri fun picture mi e ti ri aworan mi be wa nbe
1: ni bo le ti wa fe se ki fun awon eyan to fe wa sibe ni
0: ero ya ki ana la ma lo
1: loya ki ana
0: o wa legbe Jordan FM tele la fe lo nu gba Jordan sugbon wo ju ojo Adewa wo pe ka se ni bi ti
2: move an each o boy if you don't say one move move your radio with you
0: yin o ti lanfani wi pe la fe lo ton ba de Jordan awon securities of won pe royal kiana
1: o da e je ka fun awon avale laye lati pe wole be ni eyin avale e le pe sorry number 09060303352 090-6000-3352
3: Hello.
1: Hello. Iya mi dada. Hello.
3: E pe eto.
1: Awa niyan o, iya dada. E se te pe wole.
3: Tori lo pe lati anodo ni jo ke ayo.
1: Ni jo ke ayo, ni jo ke ayo. Mama wa e ka bo sori eto.
0: Iya mi.
3: Inu mi du lati gbo gbogbo bi MC ra wo se soro.
0: E se.
3: Nítorí inú àwọn presenter tí mo like ni MC Rawọ.
0: God bless you, ma.
1: Ṣema.
3: Èèyàn mi ò lè wà lẹ́gbẹ̀ẹ́ kan jọ máa ṣètò kí ní kó dọ̀ rárá rárá. Ó máa fún mi ṣẹ̀ṣẹ̀
1: ni. Bẹ́ẹ̀ ni o, àbẹ́ẹ̀ rí báyìí. Wọ́n fún mi ṣẹ̀ṣẹ̀ o.
3: Gbogbo nǹkan tí mo like ẹ̀ fún nìyẹn. Ló dọ̀lì ni.
1: Bẹ́ẹ̀ ni ìyá mi, bẹ́ẹ̀ ni ẹ parọ́.
3: Ọlọ́run mú kí ọjọ́ náà kókò láyọ̀ lágbára Ọlọ́run.
0: Àmì àmì ìyá mi.
3: Òjò dẹ̀ ní gbọ́jọ́ náà jẹ́.
0: Àmì àmì.
3: Àwa náà ń bọ̀.
0: Ẹ ṣe mà.
1: Ìmọ̀ retí yín o, ẹ ṣe gan mà.
0: Ẹ ṣe ìyá mi torí wọ́n gbìyànjú. Wọ́n máa ń tẹ̀lé wa dáadáa.
3: MC Rawọ nìyẹn.
1: Ẹ̀wọ̀n nìyẹn o, ẹ kà
3: sọ̀rọ̀. 77 is a number.
0: 7 ni number yẹn.
1: 7 ni o, 7 ni
3: o. Alájà múra jẹ́kẹ́ láti mú ṣe.
0: Ìyá mi dáadáa.
1: Alájà ẹ̀ka àbọ̀ sórí ètò.
3: Àná àwa pẹ̀lú ẹ.
0: Àmì.
3: O ti rọ́jú ènìyàn ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé.
0: Àmì.
3: Long life and prosperity.
0: Amen. Ẹ ṣe
3: mọ. Nínú ayọ̀ àtàlàáfíà.
0: Àmì
3: ìyá mi. O tó yẹ kó ní. Tó o ti mú dání tó máa jẹ́ ìyá àti bàbá fún ẹ ní ìyàwó ọlọ́run amúlé ẹ lọ́wọ́ o ní gbogbo eléego ò ní dààmú ìnáwó tó dẹ̀ wá ń wájú ọlọ́run amọ́jọba gbọ́jọ́ náà lọ́wọ́ lọ́wọ́.
4: Hello Lagos, welcome to the Jordan Night Show and today we
3: nkan ta ba fi lọ́nà náà kì í fọ́ kìdẹ̀ kí fàyà ọlọ́run amọ́jọ́rọ́ àti ilé àwa ta máa tú àwọn tó jẹ́ ń bọ̀ náà wọ̀n ní lógún ìkọsẹ̀ ìṣubú ò ní bá wọn ọjọ́ yẹn àtọjọ́ yẹn lọ́nà lọ́wọ́ ìjókòó ayọ̀ níjọ́ náà máa jẹ́ lágbára náà alájà múra dékẹ́ láti mú ṣe ọlọ́run nígbàgbé ẹ ọlọ́run nígbàgbé ẹ kò ní yọwọ́ lọ́rùn ẹ
0: ajé
3: èyí ọmọ ò ní dààmú o fún tó yẹ kó ní tó tí ní báyọ̀ ọlọ́run á fi lé ẹ lọ́wọ́ nínú ayọ̀ àtàlàáfíà ọlọ́àṣẹ òjò tó rọ̀ lọ́wọ́lọ́wọ́
0: yìí
3: àánú ọlọ́run ní fi ẹ lẹ̀ agbára ọlọ́run alukurani kerim ọláláìlà ìlànà ọláwàlá kwata ìlàbílà àdèdè azim àmì àmì àmì náà yà lá ọ
0: sílẹ̀
3: ìlà
0: ó dàbọ̀.
1: Ìfẹ́ yẹn pọ̀ níwájú ó pọ̀ lẹ́yìn ó rè èló.
3: Ẹ káàsán
1: ẹ bá mi yí rédíò yín yẹn lọlẹ̀ díẹ̀ ká lè gbóhùn ara wa. Orúkọ yín àti níbi tẹ́ ti ń pè wá.
3: Mrs. Abike Jimani láti ta olúwo.
1: Mrs. Abike. Yes, ma. Ẹ káàbọ̀ sórí ètò.
3: Ọwọ́ nìyẹn o.
1: Yes, ma.
3: Mo kí MC Rawọ, ó kú ọjọ́ bíi èmi o.
0: Ẹ ṣe ma.
3: A ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o.
0: Àmì ma.
3: Gbọ̀ngàn ọdún kan ló ń bẹ̀rẹ̀.
0: Àmì.
3: Oní fọjọ́ ilé
4: ìsọ. The voices you need.

0: Hello,
1: hello.
2: Yes, ma.
0: Orúkọ mi ni Dickness Adéfúnlé láti Ṣẹ̀sọ́wápọ̀.
2: Ẹ káàbọ̀ sórí ètò ma Dickness wa. Ẹ káàbọ̀.
0: I just like you.
2: Thank you.
0: Rawo.
2: Thank you, ma.
0: Ah, agbalagba ọmọdé tó ń pẹgbẹ́ abẹ́ lórúkọ.
2: Kì í ṣe bí ti gbéraga, ma.
0: Kì í ṣe ti gbéraga. I just mama.
3: Gbogbo
0: àwọn ọmọ tọ́lọ́run fi fún ẹ, gbogbo ọmọ àyàn wọn máa yan. Wà nílé iṣẹ́ rédíò tiẹ̀ fún ara ẹ.
2: Lágbára
0: Ọlọ́run. Sórí Ọlọ́run ti gbé ẹ kalẹ̀ gẹ́gẹ́ bí èèyàn ńlá òní lọ́lẹ̀. Obìnrin tí ò ní jẹ́ kó lo ìràwọ̀ ẹ kò ní yáwájú ẹ. Ọlọ́run mọ̀ bó ṣe ń tó ìgbésí ayé ènìyàn. Òun ṣe títan. So, mo gbàdúrà. Ilé iṣẹ́ ó máa bẹ̀rẹ̀ láìpẹ́.
2: Kí
0: ọ̀n ṣe kó mo máa yá àsìkò kan lò. A jẹ́ kí ẹ fún ara ẹ lórúkọ Jésù.
2: Ẹ
0: kú oríire fọdún.
2: Thank you so much, ma. Ẹ ṣe àwọn máa wà nù àwọn tuntun ní ìwé ìròyìn. Ẹ já lọ sókè lọ́run à ń padà bọ̀.
4: Omi lásán lẹ́lòmí ló mú lẹ́yìn oúnjẹ o. Omi ló sápa lórí.
5: Kò kú, kò jí.
4: Wọ́n ló lọ ní kọ́wà ọdún kìíní ọdún kejì ìkẹta kẹrin karùn-ún. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀. Wọ́n ti sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ inú apá kan kò ń jojú ara ọmọkùnrin àwọn ọ̀dọ́ pàtẹ́ lọ ni. Àwa mú mi ẹjẹ wo aṣọ ají àtújẹ mí amú mi ni mò ń ṣe wa kó elédùnmarè àpàrọ̀ ọlọ́run ọba ni. Ọlọ́run ọba ló tó bẹ́ẹ̀ èèyàn láti lásán ìdí ló fi lélẹ̀ ó pàdé lani ọmọkùnrin àwọn àdúpẹ́ tiwa. Èèyàn ló wa mọ́tò bírèkì lásán ló tẹ̀. Ó padà lọ ní ọmọ pọ̀lá ọ̀ àdúpẹ́ tiwa. A kò ju oorun tó.
6: Awesome talk every day all day.
1: Ayé wọn lọ báyìí tẹ́lẹ̀ bẹ̀rẹ̀ láti rap music títí tí tẹ fi débi tẹ wá. Kí ni ìmọ̀ràn tí ẹ lè gba àwọn aráalé nípa
2: ìjọ? Ẹ jẹ́ fún àwọn ọ̀dọ́ torí ọ̀dọ́ lèmi náà mo kéré gan àdẹ̀ṣe wà lẹ́nu ẹ̀ ṣùgbọ́n fún àǹfààní àwọn tí wọ́n ń ṣe nǹkan kan bóyá òun kọrin ni àbó ohun ẹ̀ lọ́kàn fẹ́ di sọ̀rọ̀sọ̀rọ̀ àbí ìwọ̀ ń kọ lọ́wọ́ má wo ìdojúkọ tó ń dojúkọ nídìí ohunkóhun tó bá ń ṣe lásìkò yìí má wo bí ìjákulẹ̀ ohun tó lè fún ẹ ń ru ẹ lágbára ni wọ́n lè yẹ ẹpẹrẹ rẹ láwọn ààyè ibì kan àìmọye ibi tán ti yẹ ẹpẹrẹ wa pé ó múra dáadáa láwùjọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ a lè dárúkọ ṣùgbọ́n àwọn nu ọlọ́run nu ṣùgbọ́n a dúpẹ́ lónìí ibi tán ti ń dún àwa náà ń dún bẹ́ẹ̀ a lè má lówó tó wọn ṣùgbọ́n a máa débẹ̀ àwọn ṣáájú wa bẹ̀rẹ̀ ṣùgbọ́n má wo ìdojúkọ rẹ bí àṣìṣe àbí ìṣòro rí bí ohun tí ó fẹ́ ro ẹ lágbára bẹ́ẹ̀ tó bá jẹ́jẹ́ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n ń ṣe àbó nǹkan lọ́wọ́ má wo owó orúkọ ni kó lé ẹ̀dá tó bá wo owó wọn fọ̀nà hàn nídìíṣẹ́ àṣírí ni wọn ò ní fọ̀nà hàn ò ní ráàyè bẹ́ẹ̀ tẹríba fún àwọn aṣíwájú ojú lọ ni o ẹjọ́ jẹ́gbẹ́ ni o àbójú ọ̀lọ́ tẹríba fún oníkálukú torí wípé kò sẹ́dá kan tí kò ní ìwúlò tiẹ̀ ẹ jẹ́ kí yùn kẹ́ di yùn múná tó bá dọjọ́ mi a tún máa gbára wa láwọn ọmọràn tàbí ta bá pàdé lórí ètò wọ́n mọ̀ mí.
1: Yàtọ̀ òun lẹ ti gbọ́ yẹn ẹ̀yìn ara lé tàbí ẹni tí ó ń ronú àti ṣe nǹkan kan sí.
2: Ó lè jẹ́ṣẹ́ mi ló ń ṣe.
1: Tẹ̀síwájú àwọn Yorùbá ní àgbò tó bá fẹ̀yìn rìn
2: agbára ó lọ máa gbára wa
1: ni so má dákẹ́.
2: Dẹ̀ máa ṣe rìhásà dáadáa máa dá ṣe gángangan nulé tó bá jẹ́ orin lòúnkọ́ máa dá kọrin tó bá ń rìn máa dá kọrin.
6: Social media Facebook Jordan 105.5 FM
2: Hazan ó máa ń jẹyọ later. No script.
1: Iṣẹ́ lẹ ṣe débẹ̀ kò kàn dédé wá.

0: dọ̀tí, àwọn yẹn wọ́n mọ̀-mọ̀ ń ṣèkà ni, ó wà nínú mọ́tò àbí orí pé ilẹ̀ ti ṣú, ó gbé ilẹ̀ torí ò fẹ́ san owó fáwọn tó máa ń gbélẹ̀, ó wá lọ gbé sójú títì àbó sọ sínú gọ́tà. Àwọn yẹn gangan ni òfin gbúdọ̀ kọ́kọ́ gbé.
1: Yes.
0: Irú àwọn yẹn ni ọ̀rọ̀ tí ọ̀rẹ́ sọ.
1: Yes.
0: Òfin yẹn mú. Ẹni kejì òun ni àwọn lọ́mà tí àwọn aráàlú ti sanwó fún. Tí wọn lọ kó ilẹ̀ wọn. Tí ilẹ̀ yẹn wá ń pọ̀ sí tó yẹ pé tójò bá rọ̀, atẹ́gùn á fẹ́ sínú àwọn ibi tí ò yẹ kó wà, tó sì jẹ́ pé eléyìí lè fa omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ọ̀nà kẹta ni ti àwọn ojú pópó tó jẹ́ ọ̀nà gbòòrò tá a mọ̀ sí expressway, eléyìí tí àwọn ilẹ̀ ti pọ̀ sí jù. Tẹ báwo, àwọn àdúgbò kan wà nsìn tó yẹ pé tó bá débẹ̀ ò ní lè gbabẹ̀ kọjá. Irú Amadé àti mò ń sọ Amadé bus stop gangan iwájú ibẹ̀ yẹn. Tẹ bá fẹ́ sọ dá sódì kejì, ibẹ̀ yẹn ti di
2: kẹ̀ǹkẹ̀ tó ń kẹgún láyà.
0: Àwọn àkekè tó máa wà níbi ilẹ̀ yẹn scorpion. Àwọn ilẹ̀ yẹn, ó ní alẹ́ kan mo kúrò ní ọ́fíìsì náà ni, mo wá ń lọ sílé, mo wá gba ibẹ̀ yẹn kọjá, mo dẹ̀ rí ìyá yẹn, ó wá cross. Ẹrù gan ò bá pé express ó cross torí pé ó fẹ́ gbé ilẹ̀ sí ibẹ̀ yẹn, ó dẹ̀ drop ilẹ̀ yẹn, ó wash. Torí mo mọ̀ pé àwọn àjọ kan náà máa tọ́ bá mú wọn ẹ̀wọ̀n ni.
1: Hello, good evening.
3: Hello, mo jí tó pè padà. Ó yẹ fún àwọn òye yín.
0: Ẹ jẹ́ àgbọ̀ yín
3: mọ́. Ẹ wo bá bá ti wọ ibi iṣẹ́ níbi tí mo sọ táwọn bá bá wa lọ, wọ́n máa gbọ́ oṣù mẹ́rin wọn ní wá.
0: Kọ̀tọ́
3: bá ṣe wọ́n àṣẹ bí ibi iṣẹ́ ni. Wọ́n máa sọ pé owó oṣù mẹ́rin táwọn ò wá yẹn, ọ gbọ́dọ̀ sọ. Káàbá sọ́wọ́ wa ní tẹ́gbẹ́dọ̀sì.
1: Okay. Mrs. Moji, do you know the name of the company responsible?
3: Orúkọ wọn gan, ṣé normal ni wàbí normal? Mi ò mọ gan.
0: Ẹ tàwọn ti apá bo ni wọ́n máa ń wá sọ́dọ̀ yín, àwọn lọ́mà àti bo ni wọ́n yọjú.
4: Fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive, now they lis ten to, so we'll get better information we won't give you. No move an inch, but if you know say you won't move, move your radio with you.
5: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be
0: sọ́dọ̀ yín.
3: Èyí tó máa wá sọ́dọ̀ àtàkàlàyé tó máa wá.
0: Okay, àwọn
3: mo gbogbo bá ìgbà mi.
2: They wan make you dey drive their Rolls Royce.
0: Wọ́n máa fi mọ́tò.
2: They leak the car, say make we ṣebí na dirty.
0: Wọ́n máa fi mọ́tò lẹ́ẹ̀mí
4: bẹ́ẹ̀ni. The voices.
1: It's really a lot. I like that she called back to even clarify that. I mean, how do you didn't come for 4 months and you're telling them that you will take money for 4 months?
0: Oṣù mẹ́rin tẹ́ wà kó ẹ̀dẹ̀ tún fẹ́ gbé owó.
1: Ó gbẹnu tán.
0: A dẹ̀ ń sọ wípé a fẹ́ kí ìlú Èkó mọ́.
1: Oh, really,
0: really?
2: Actually, because the guys, they come once, either every month, Abi. You know, come every month. You now want to collect money for 4 months when you did not come for 4 months.
1: No,
2: is it because they want to collect 4 months dirty? So they will collect
1: they
2: 4 months debt, 4 months money.
1: That's why they go on 4 months holiday. Only 4 months.
2: But the thing is that another problem would be inside this thing, because there are some people now, you won't collect 4 months money. Me, I go can't tip you like 1 month money.
4: You need at work all day, every day till payday.
2: For now, and when they will come again next month, not knowing say your bill for Loma office go they pile up.
0: I'm on my call on
2: Ninja.
4: Social media, Facebook, Jordan 105.5 FM, Twitter
1: 0906000,
4: Jordan 105 FM
1: 335. Welcome.
0: Àwa kàn ń gbìyànjú àti sọ pé àwọn kan lè máa ṣe bẹ́ẹ̀.
6: Òun náà ni mo sọ wípé
1: èèyàn ṣe bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ yìí àti ibi tí ẹ ti ń pè wá.
6: Adéọ̀sán lójú tó kọ mi.
0: Okay.
1: Ibo lẹ ti ń pè?
6: Mo pè láti ṣe máa bí ẹgbà.
1: Okay, all right. Let's hear from you. Ṣé
6: rí bí gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ni wọ́n gbà? Ṣé bá fẹjọ́ wọn sàn orí politician ni wọn? So èèyàn díwẹ́ bẹ́sí wẹ́ náà ni pé kéèyàn fa ìwé ẹ̀ wọ́n tún increase àtún san ọ̀hún tó wá kó lẹ̀ yẹn náà.
0: Ẹjẹ́
6: yóò bá dẹ̀ sanwó lẹ̀.
0: Ẹ jẹ́ kí n bèrè ìbéèrè
6: lórí sàn. Wọ́n á pè káńsù.
0: Ẹni ẹ sọ̀rọ̀ kan sìn pé bí wọn ò ṣe wá yẹn ń sìn tílẹ̀ dẹ̀ ń pọ̀ sí pé ká wá ọ̀nà míì. Ọ̀nà wo lẹ̀yìn rò pé a lè gbà kí ìdọ̀tí kó fi dínkù lágbègbè wa?
6: Government náà ló lè hold wọn responsible because kò sẹ́ni tó fẹ́ ju fẹjọ́ wọn sùn order from the state government ni. Bí ẹ bá lọ fẹjọ́ wọn sùn ní.

0: This is Jordan 105.5.
1: Station with a voice for entrepreneurs.
2: Iwọ yóò sì wo epo rẹ̀, wọn kì yóò sì símọ́ ni Olúwa wí. Kí làwọn ohun tó ń dà ọ́ láàmú? Kí làwọn ohun tó sọ ayé rẹ̀ dẹ́gẹ́rẹ́ mi tì?
3: Everyday till payday.
2: Nínú ìjọ Great Intercessory Prayer Ministry, gbogbo ọjọ́ Ẹtì Friday, nínú àdúrà ètò pòórá, disappear máa ń sọ kẹ̀ù. Lẹ́ka ìjọ wọn tó wà ní number 7 Olúgbẹ́dẹ́ Street, Òrè Lópé Bus Stop, Ẹ̀gbẹ́dá Lẹ́kọ̀ọ́, láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Bẹ́ẹ̀ni sí ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday, láago mẹ́fà àbọ̀ sí mẹ́wàá òwúrọ̀. Lẹ́ka ilé ìjọsìn yìí kan náà, gbogbo ọjọ́rú, wọ́n ìzé èlèṣú ó máa kan jọgbọ̀n tí ogun ìgbésí ayé rẹ yóò sì dohun àwátì níbi ètò pòórá tó máa wáyé lólu ilé ìjọsìn wọn tó wà ní number 13 Salami Ahmed Street, Àpárá Dìjà, Ofioabi Lorin Street, Ìtèlè Ọ̀tà, Ìpínlẹ̀ Ogun, láago mẹ́jọ sí méjìlá ọ̀sán. Ìsìn ọjọ́ Àìkú Sunday yóò máa wáyé lólu ìjọ yìí kan náà ní gbogbo ọjọ́ Sunday, láago mẹ́jọ àárọ̀ sí méjìlá ọ̀sán. Prophet Olúṣọlá Emmanuel Ọ̀pálẹyẹ, tí gbogbo ènìyàn mọ̀ sí Àkántì Òkè, lolúwa yóò máa lò fúnṣẹ́ ìránṣẹ́ yìí láti gba àdúrà tàbí ìtọ́nisọ́nà. Ẹ pé 0916185 6815 tàbí 0907709 0203. Jésù ń retí rẹ o.
4: Agbára akọni, agbára o akọni, agbára ìjìnlẹ̀ gbé wọ mi o bàbá. Gbàgbára,
5: amen.
4: Gbàtàgbára Ọlọ́run dé ìtọ́jọ́ Pentecost, tàìfo ojú sọ̀nà parí.

kati ma ma fi ojojumo be o ni won gba tin ba ni ore ofe ati ba iso lori radio oni ebe pe o ye fowo ye pere mu irin ajo aye e o ba ni ebe kan ti ma joko ti ma ma be o ni gbogbo igba ti ma de ma gba oniyanju lori e oni wi pe ma wo aye ara e niran lara ohun ti opolopo wa o mo nipa aye yi oni wi pe o ya o mo o ya o mo o ya ogba o o ya ogba oju ogun lo wa o ba fe ja enikan ready ati ba oja because ohun to gbe dani o le ma mo ye o le ma mo pe nkan kan gidi wa lowo e o sugbon to ba de oju aye aseyori awon to nde be won ri nkan to gbe dani o le ma mo pe awon omo to wa lowo eye omo gidi ni won o le ma wo pe gbeyawo ye o ni tumo oda aye e le su e oda gbogbo nkan le dabi pe o lo sugbon to ba de odi keji aye ibi tan pe de le aseyori gbogbo n to gbe dani gbogbo n to wa lara e ohun lo wulo to ba de ile ala gbogbo n to wa lara e ohun lo wulo and that's why lo fi je wi pe o le ma ja o opolopo igba lo fi je wi pe ogun ta n ja ologun ajanu lo le ogun ta n ja o ni ogun awon tin tiyan ni kan gbe beni to ba de ile aseyori igba lo ma mo wi pe aye le ewa gan igba lo ma mo wi pe in to wa lara e gangan o ni itumo that's why lo fi je wi pe attack o le tan that's why lo fi je wi pe idojuko o le tan that's why lo fi je wi pe o le bo lowo ogo rara mo tin so ye fun e tipetipe because in to wa lara e o wulo ni everywhere ohun ti ota eyan mo e kan se si eni wi pe o ni ko ta olofa ko ma fiye si gbogbo nkan rere to wa lara e ko kan ma ri ara e bi eni ti o ni ijakule ko kan ma ri ara e bi eni ti o wulo o kan ma ri ara e bi eni ti o ni nkan ti aye n fe sugbon to ba de ile aseyori nibi ti awon alaseyori wa gbogbo igba ni mo so fun o pe adua awe ati gbogbo nkan lo ma n da wa si ile aseyori to ba n gbadua ko si gba to ni ja si ile aseyori to ba debe awon to fi ogun wa be awon to fi se ajo wa be ton ba ri e wi pe eni ti o bi pita tabi eni ti o ka nkan si ni won a ja e lole oju ogun ni wa de lo e lowo gba won a gba nkan lara omo e won a gba nkan lara e won a gba nkan laye e ijile temi mo niyen ti mo de ro wi pe bi mi o ba ti fi ye o ko si bi mo se fe ran e lowo nibi adua ti adua ye ma gba mami mi sa o ba doju ala enikan ri o bo se ri gangan awon kan ri e be to ba de ile aseyori wo mi eni to se ajo ki sohun lo ma ja e lole ohun to be lowo e o lo ma ja e lole e ka le e ku ataro e ku se one je bo tin lo sun o wole lo sun o to lo bo si oju irin ajo mi to tun dabi irin ajo lile mi ni irin ajo to rin losan o mo nkan to sugbon ninu irin ajo to rin lori abami kankan lo ma pade mo fi jesu si o lo mo fi ore ofe olorun si o lo mo fi agbara olorun si o lo mo fi majemu olodumare si o lo pe ba ba ri enikan to ni lokan po ma pade e loju ala tori oju ala awon kan ni agbara ati pade eniyan ti won de se nkan ti won fe se po mi daada teyan ba se ajo to ba wa ire ona meta ni won gba ja eniyan lole won le ja o lole nigba to ba kiyesi won le ja o lole nigba to ba sun loju ala so awon emi ti won ran ni seye igba meta ni won mo rin won rin nigba to bikita won rin nigba ti o je wipe o ti je ko su e won le ja e lole ngba e ibi keta won loju ala je bo ti won oju ala lo o le to ma pade e to ma dolongbo o le to ma pade e ta fun oju ala gba nkan lowo e o le to ma pade e to ma fi ibalopo oju ala gba nkan lowo e o le to ma ji bata e lo to ma gba iranlowo lowo e o le to ma gba so lara e ta ni ko ma rin ni ihoho o le to ma gba ogo lowo e ta gba bag ta gba fone loju ala ki ara ko pade won gbogbo awon to mo ise awon to mo ayipada owo ti won ba fe ja awon lole loni agbara won doku ninu aye re wo lira ti mo fi adua si o wonu oru na lo tun be gbadua loru oni pe ki abo wa lori e bo ti nlo sun ki owo olorun ko wa lori e bo ti nlo sun ki majemu
Olodumare ko wa lori e o tin lo sun oruko Jesu Olugbala o ni bo sowo ewu oruko Jesu Olugbala o ni bo sowo iku ojiji oruko Jesu Olugbala o ni bo sowo isele ibi Oluwa tin be ti emi enbe ajalu buruku o ni jalu o Oluwa tin be ti emi enbe isele bi o ni sele si o Oluwa tin be ti emi enbe ire ajo to ma rin to ma so di akurete oruko Jesu o ni ba won rin dale mo fe so fun o pe oya o mo nkan kan wa laye e ti won fe ji o mo ni o nkan kan wa laye e to ma ji o so ri ise ti o jo loju ye o ni ewa kan ninu to je wi pe oluwa lo toju e sibe pe ko so di olola be ni sa ijile ti mo fe ko mo niye that's why lo fi je wi pe o ba nfironu lo bi ise to ba je wi pe ibanuje lo ri ni bi ise ta mi gbo won ti yo nkan lara e won ti yo nkan ninu ise won ti yo la to wa ninu ise gbogbo ise ti oluwa fun gbogbo eniyan o meta lo fi sinu e o fi ire sinu e o fi eso sinu e o de fi ola sinu e be ni gbogbo ise to ba nse laye ba je ti sa o ba je oja lo nta gbogbo nkan ni oluwa se fi sinu e bẹẹni bí olúwa se fi agbára sínú àwọn èso láti produce igi bẹẹni olúwa fi èrè àṣeyọrí àti ọlà sínú gbogbo iṣẹ so iṣẹ tó bá wá dàbí pé kò produce àwọn nǹkan wọ̀nyí wọ́n ti se pàṣípàrọ̀ ẹ̀ ni wọ́n ti yọ ọlà níbẹ̀ wọ́n ti fi ìṣẹ́ rọ́pò ẹ̀ bó bá ń làágùn tó ń lérè wọ́n yọ ọlà tó wà nínú iṣẹ́ ẹ̀ wọ́n fi ìṣẹ́ rọ́pò ẹ̀ bó bá ń ṣiṣẹ́ tó ní àkójọ wọ́n ti yọ èrè tó wà nínú iṣẹ́ ẹ̀ wọ́n ti fi ìṣẹ́ rọ́pò ẹ̀ síbẹ̀ ohun tí wọ́n pè ní ìṣẹ́ ó lè léyìí kó kàn ṣiṣẹ́ ó jẹ́ wípé wà á jóúnjẹ ìkáàánú ó jẹ́ wípé tó bá tún lọ tó bá tún bọ̀ wà á tún ronú bọ̀ wà á lé ni mo lé ìṣẹ́ jáde nínú iṣẹ́ ẹ̀ làtà orí bí àkàbóza lé àdàbárí ànàbóyà mo lé ìṣẹ́ jáde nínú iṣẹ́ ẹ̀ orúkọ Jésù Olùgbàlà ìṣẹ́ jáde ìṣẹ́ jáde ìṣẹ́ jáde ìṣẹ́ jáde lórúkọ bàbá tọmọ tẹ̀mí mímọ́ orúkọ Jésù ọfà ìṣẹ́ tí wọ́n ta sí ọ lójú àlá nípa oúnjẹ ojú àlá ọfà ìṣẹ́ tí wọ́n ta sí ọ lójú àlá nípa ìbálòpọ̀ ojú àlá báwo ni wọ́n ṣe ń yọ ìyanu kúrò nínú iṣẹ́ ènìyàn tí wọ́n fi ìṣẹ́ sínú ẹ̀ oúnjẹ ojú àlá ni sà bẹ́ẹ̀ni kò tí ì sí nǹkan míì oúnjẹ ojú àlá ni sà báwo ni wọ́n fi ń yọ ọlà nínú ayé ènìyàn wọ́n máa fi ìṣẹ́ sínú ayé ènìyàn ìbálòpọ̀ ojú àlá ni sà báwo bá ti ẹ́và ni láyé gbogbo tí mo sọ ẹ kò ti ẹ́và jẹun lójú àlá bẹ́ẹ̀ni kò sí bó ṣe fẹ́ ṣe wọ́n ti ṣe pàṣípàrọ̀ kan tó ní lè ṣàlàyé wọ́n ti yọ ìyanu nínú iṣẹ́ ẹ̀ wọ́n ti fi ìṣẹ́ sí pẹ̀ tó bá jẹ́ pé o jẹun lójú àlá ni o òun ló gbọ́dọ̀ fi gbàdúrà tá ń gbà lọ lọ́wọ́lọ́wọ́ báyìí àdúrà tá a tún máa gbà lọ́la olúwa yọ ìṣẹ́ tí wọ́n fi rọ́pò ọlà nínú iṣẹ́ mi wá rí pé iṣẹ́ ẹ̀ máa jí padà tó bá jẹ́ wípé o ní ìbálòpọ̀ lójú àlá tó bá jẹ́ wípé o sọ bàtà lọ lójú àlá ìyẹn ló tẹ̀ wá le jù wọ́n ti fi làálàá àṣẹ kúdórógbó wọ́n ti fi rọ́pò ọlà tó yẹ kó máa jẹ èrè tó yẹ kó máa jẹ nínú iṣẹ́ yẹn ọlọ́run ò fi ọ́ sínú ìyà rárá bẹ́ẹ̀ ni gbogbo tó ṣe fún ọ o ló ní pákí ṣùgbọ́n ọ̀tá gbọ́n wọ́n mọ bọ́ ṣe máa yọ jáde nínú ẹ̀ tó máa sọ iṣẹ́ yẹn di kòròfo o mọ̀ àwọn àgbàdo tó máa fẹ́ wù wọ́n mọ bọ́ ṣe máa yọ ojú ẹ̀ tí àgbàdo yìí ò ní lè wù mọ́ ìjọ mọ̀dí tíṣẹ́ rẹ̀ ò fi lérè ọlà tí olúwa fi sínú ẹ̀ ọ̀nà ti yọ lọ ìjọ mọ̀dí tó fi dàbí pé o rí aláàánú ohun tó yẹ kó fa aláàánú wá òun ni wọn yọ lọ ó mọ láti àǹjẹta ni mo ti sọ wípé ayé tí ò bá rí ìrànlọwọ ayé àṣà ni wọn yọ ìrànlọwọ rẹ ni wọn yọ ìrànlọwọ rẹ ni o gbọ tí onísàmù sọ ni ó ní àwa kò rí àmì wà mọ bẹẹ ni sà tán bá ti ju àmì ìrànlọwọ láyé o ò ní rẹni ràn ẹ lọwọ àwọn tó fẹ́ ràn ẹ lọwọ yẹ bóyá wọn wà conscious of it bóyá wọn wà conscious of it nǹkan kan lolúwa fi sí ọ lára tó máa attract wọn sí ọ láti ràn ọ lọwọ ọjọ tí ọ̀tá bá ti yọ láyé ẹ àmì ìrànlọwọ ni mo pè é ọjọ tó bá ti yọ nínú ayé ẹ wọn a máa wù ẹ ni bàdẹ máa gbójú àbíkẹ kó jẹ wípé wọn àti ẹ ní nǹkan tó máa fi ràn ẹ lọwọ torí wọn ti yọ àmì ìrànlọwọ lọwọ ẹ o ti di kòròfo kò ní sẹni tó fẹ dá sí ọ kò ní sẹni tó fẹ gbé ọ dìde kò ní sẹni tó máa wò pé ó yẹ kí n dẹ ṣe eléyìí ní oore torí wọn ti yọ nǹkan lára ẹ
tori e la fi n gbadura oluwa ki na yo ninu ise mi ti se mi o fi pe mi ki na yo ninu aye mi ti aye mi o fi lo bi o se ye ko lo ki na yo ninu aye mi ti mi o fi riran lowo to ran si mi ni gbogbo igba ohun ta fi n gbadura lola niye baba e da pada ati wa ati psalm 70 ati psalm 74 ati psalm 144 o lo fi n gbadura ni ola be ni sa oluwa da pada mami to ba dele aseyori wa mo pe owulo gan o kankan po to wulo lara e owulo gan be ni sa ikan ye lawon le ja e won yo iran lowo lara e won yo ami iran lowo lara e o lo je ka won tan si o ori o oluwa da mi mi pada be ni psalm 74 ye wa ka gan da mi mi pada asia iponju ti won be wonu aye mi o ya jona asia iponju ti o tari mo mi o aye mi o ya jona asia to je ki gbogbo eniyan mo pe o lo fi si apere orilede be ni sa asia o ni apere orilede ohun tan gbe si o lara o lo je ki ya ma wa o wa tori ota ti gbe asia iponju si o lara asia ari ona lo o ti gbe si o lara o ba lala tori wi pe o sise loju ala to ni akojo ohun tan gbe si o lara ni o daddy o le joko on moving so fun pe o le joko ni ojo Friday I don't gbadua ani tan yo lara mi ti mi o firiran lowo

0: Ọ̀nà òṣèlá ni ọjà, ìkọlẹ̀ kejì, dádì, kí ni ká mú wọn láọ̀la tó bá dẹ̀ tí ó bá dẹ̀ wọlé, tí ó bá wọlé lálẹ́ yìí, àbí omi ò gbé, torí pé bá kọlu pàbí mò ń pè lọ́wọ́, máa bọ̀ lọ́la. Tó bá dẹ̀ rí ọṣẹ lálẹ́ yìí, àgbàdo dọ́ksọ̀ inú ọjà láwà, lágbàdo dọ́ksọ̀ mi báyìí, wà ránṣẹ́, 08130476370. Bí máa wọ church wa rí, anywhere tó bá ti dé. Ọmọ tó àgbàdo ìjàyè oṣù dín ní ìyànà pàjá ni ọmọ tó àgbàdo ìjàyè wá bọ̀lẹ̀ ní ìjàyè bus stop tó bá bọ̀lẹ̀ ní ìjàyè bus stop wá gbé ọ̀kadà ń bẹ̀ pé òun lọ chọ́ọ̀chì pàwọ̀ òróró tàbí bíṣọba adébọ̀ wálé wọ́n máa gbé ẹdé bẹ̀ tó bá ti ń bọ̀ àti pé àwọn lagos wọ́n ṣe kọ́tà àtàkùn àti ríwà gan bẹ̀ so kò nílẹ̀ àti dé junction kò tó rí wa àdúrà rẹ̀ máa gbà ó I cover you by the blood of Jesus Christ. Wà á dẹ̀ ra ànúgbà. Ẹni bá lóun lóògùn. Pé òun ṣàwo òun rìn. Òun ní gbogbo ẹ̀ òun ní fa. Òun gorí òkè òun mú àwọn èèyàn. Òun láṣẹ. Òun gba bíi 100 days. Ẹni bá lágbára kì í ṣèkáwọn ọdẹ kì í gbéraga. Adébóyè bóyá máa ń ṣe gbẹ́gbẹ́ ọ̀bábíára gbẹ́gbẹ́ olúkọ̀yà gbẹ́gbẹ́ ẹ̀rí wọn ni kúmùyìn gbẹ́gbẹ́ ẹni bá máa ń ṣe ni. Ẹ wo bí ṣọ́bọ̀ yìí dépò ṣúùtù kan náà máa ń wọ every Sunday wet suit náà ni ẹni bá lágbára kì í gbéraga wọn ṣe gàràgàrà ẹni bá lóògùn ló ń ṣe gàràgàrà ó bá lóun fẹ́ lágbára kan òun fẹ́ yọ sí ẹ kó fẹ́ sà sí ẹ òun kọ́ ló máa tó àwọn ọmọ ẹ ẹlòmíì ló máa tọ́ wọn mo fọlọ́ búra mo búra lórúkọ olúwa jésù ń gbọ́ òun kọ́ ló máa tó àwọn ọmọ ẹ ẹlòmíì ló máa tọ́ àwọn ọmọ tó bí iṣẹ́ tó ṣe sílẹ̀ òun kọ́ ló máa jẹ́ àfi tí ò bá sà sí ẹ àfi tó bá fi ẹlẹ̀ tó bá dọ́dọ̀ ẹ lórúkọ jésù bílẹ̀ ṣe mi kóra dátà abrahamu bómi ṣe gbé fáráhùn mi ẹja ṣe gbé jóná mi bí sáfà agbẹ́sìf ẹ̀gbísà àmbíyá àdáfà ẹni bá ti sàsí ẹ lójú ohun lójú àlá tó lóun lájẹ òun ló ṣó òun lóògùn òun ṣe kinní kan òun lágbára kan òun lòun àfáàlù tó
1: sàsí
0: wo bàbá ọmọ ẹ àtọkọ ẹ àti ìyàwó ẹ ilẹ̀ ló máa mẹ̀jẹ̀ mo fọlọ́mùra lórúkọ jésù ilẹ̀ agbèmí kò ní sí láyé mọ́ àníjọ gbé ayé yìí mọ́ ẹlòmíì ló máa rí ìsọmọ tó bí iṣẹ́ tó ṣe ẹlòmíì ló máa jẹ àṣẹ mu lórúkọ ti bàbá lórúkọ tọmọ àtẹ̀mí mọ́ ọlọ́run ìsírẹ́lì ó fàṣẹ sí wà á jíláyọ̀ o ọ̀la máa má retí ẹ.
2: From Lagos, this is
3: Jordan 105.5 FM. This is Jordan 105.5.
4: Station with the voice for entrepreneurs.

0: Aleluya.
1: Aleluya.
2: Aja ma kin kabo sori eto asese lori radio malala so fun pe wo ile agbaye ni ti wa ni kale prophet dr ms fabi baba possibility baba e gbadura fala ko isa
0: Jehovah,
1: Mimo,
0: Jesus Christ,
1: Mimo,
0: Holy Mike,
1: Mimo,
0: Alaru tin da madura,
1: para
0: gbo pe wa.
1: Amen.
0: Ini ojo isegun. Gbogbo awon to gbo ma jo bogun seyin.
1: Amen.
0: Ma je ko mo wa ya won ko won ise won jo bogun lo.
1: Amen.
0: Ninu awon iriri ohun ta n gbo lorile ni ma jo kan won.
1: Amen.
0: Ohun buburu ta n gbo e na jo le ja, omi gbe ni lo ma jo kan won.
1: Amen.
0: Ati woro se tuntun ni ojo isegun. Atogun to ri ati ti won re. Ati emi atawa atawa nu le gbo sa se fi ati le ise ye. Baba ma ja
1: Amen.
0: Ose go to wa lara o. Ile mu anu ko si.
1: Amen.
0: A mo se. Baba mi o lo se je ka jere adura.
1: Amen.
0: Ogun to ti se ma je gberi mo.
1: Amen.
0: Ile kun tuntun ko si.
1: Amen.
0: Jesu lo wa.
1: Amen.
2: E ti wa se se le nbo lori radio Oluwa seun loruko ti mi baba ose yi loni gogo tin sojo Osegun Tuesday kilo te fe fi baba so.
0: Bi ekun pede ale kan.
1: He weeping tarik night.
0: Ayo nbo ni
1: ogun. Joy coming in the morning.
0: Orin David 30:5.
1: Psalm 30:5.
0: Nitori pa awon eyan la nkan koja.
1: Because people are passing through something.
0: Ta ba wo.
1: If you consider it.
0: Eriri David lo fi koro yi.
1: And he had to
0: document it
1: because of what he has been passing
0: Ibiyanju
1: through. It's only his trial.
0: Ori pe ki se gbiyanju la fi nowo.
1: He said it's not by trial and make one.
0: O fi wo yi pe ko si ohun ti o le ma la koja.
1: He said he might be passing through.
0: Iyanju ma rerin gbe
1: yan. Definitely laughter comes later.
0: Igbe aye re lo wo.
1: He just considered his
0: o wa wo awon ti ohun ti koja won.
1: And he now considered the
0: life. Ori pe bi ton wa na si wa.
1: O
0: na le ti ba be ri koja ri. O de ra ta Olorun fi da.
1: And he saw the miracle God
0: perform. Iyan ni ko mo wi pe gbogbo to ba la koja.
1: Everything you pass it through.
0: Ola wa fun.
1: There's future.
0: Ayo lo wa leyin ekun.
1: The joy that comes
0: ekun kin lo titi.
1: Comment doesn't last.
0: Agbodo mu iwa ijore ni loju kuro.
1: You must just not be too
0: proud. Iyan ni ko mo pe Olorun lori gbogbo nkan. Iwa igberaga agbodo mu kuro.
1: Pride you have to remove it.
0: Agbodo ma mo pe Olorun lo
1: Olorun. Must know that God is God.
0: Agbodo mo ese kuro.
1: We must remove sin and
0: all. Agbodo je olododo.
1: We must be righteous.
0: Iyan lo ma fi won pe be pa pada lekan.
1: If we've been terrorists.
0: Ayo nbo
1: lo. Joy comes in the morning.
0: Agbodo je ni ti o nife.
1: We must be somebody that is in love.
0: Ife ni o.
1: And the love for God.
0: O ma je ki ori Olorun wu lati tete mu ekun kuro.
1: Allow God to be inspired.
0: Lati je ki ayo wa pada de lowo.
1: For your joy to come in the morning.
0: Agbodo nife omo lakeji
1: wa. We must love our neighbors.
0: A de gbodo je t'Olorun ni gbogbo
1: na wa. I will belong to God at all time.
0: Iyan ni agbodo je olooto si gbogbo eniyan.
1: It means you have been true to
0: si Olorun.
1: And to God himself.
0: Ifarada wa.
1: Our endurance.
0: Ka mo pe ayo nbo leyin.
1: For us to know that joy.
0: I need farada wa le pun wa padanu lele Olorun.
1: Todo
0: oro to jade ileri ni.
1: Because the word of God is
0: true. Ekun le peda lekan.
1: We be me tari.
0: Ayo nbo
1: lo. Joy coming to the
0: people. Ileri Olorun ni ki se ti.
1: It is the promise of God, not of a man.
0: Iyan ni pe o need iberu.
1: It means you don't need to be afraid.
0: Iberu Olorun la ka ni iberu Olorun ka de ni iberu.
1: Is the one that is ultimate.
0: Ka de je ni to wa ninu iru.
1: And we must do something that is full of
0: the past.
1: For us to know that what is not enough,
0: definitely
1: will be enough and it will
0: be
3: nítorí pé ní ìṣẹ́jú kan ní
0: ìṣẹ́jú kan ní ìbínú rẹ̀ pẹ́
3: nínú
0: ojú rẹ̀ ní ìyègbé wà ẹkún lè pẹ́ dalẹ̀ mo wo pọ̀pọ̀lọpọ̀ lè máa ronú kojúmọ́ ọ̀nà kọ
1: kò
0: kọ́lé gbọ̀nàwó àìsàn wà orílẹ̀-èdè ìyá iṣẹ́ èèyàn
1: agbàdúrà
0: kò gbà èèyàn ló máa ń gbàgbé ọlọ́run gbàgbé
1: o
0: ebi tó mi ti ń jáde orísun bẹ ó máa ń sun kékèké
1: ni
0: nígbà tó rìn jìnnà díẹ̀ ló di bú omi
1: bọ́bí
0: dáadáa ìwọ náà ní ọ̀la ọlọ́run fẹ́ jẹ́ kó kọ ìtàn
1: rẹ tán
0: kọ́ lóun wá bẹ̀rẹ̀ iṣẹ́
1: mi
0: ìyẹn ni kó wà nù múra àti àdúrà
1: àti
0: ìfura ìyẹn ni John
1: 63:63
0: ìyẹn ni kó mọ̀ pé nínú ẹ̀mí ọlọ́run
1: in the spirit of God
0: a lè máa darí ẹ súnmọ́ ọlọ́run nígbà gbogbo ẹ̀mí ní sọ níjà ìyá ara
1: kò ní ẹ̀nìkan
0: ìyẹn gbọ́dọ̀ tí mo sọ fún ẹ̀mí ní iye ní iye ní ìyẹn ni kó mọ̀ pé nínú ẹ̀mí rẹ̀ ní iye wà ní agbára rẹ̀ wà ìyẹn ni wéfẹ́ sórí kẹfẹ́ ẹsẹ̀ kejìlá ó ní kì í ṣe ẹja tí omi ara là ń bá jìjà kadì àwọn tá à ń bá jà
1: gbogbo tó dá wa dúró
0: láàrin wọn sójú àwọn ìjòyè
3: ọlọ́lá
0: àwọn
3: aláṣẹ
0: bíi òkùnkùn ayé yìí
3: àti àwọn ẹ̀mí búburú
0: àwọn ẹ̀mí búburú là ń bá jà. Àwọn ló jẹ́ ká máa sun
1: kú.
0: Àwọn ló ń bà wá nínú jẹ́. Àfọwọ́fà díẹ̀ ló wà. Ègún ìdílé tó yọ lẹ́nu díẹ̀ ni. Àwọn aláṣẹ bí òkùnkùn yẹn gangan. Àwọn ló máa ń jókòó lé ẹ̀tọ́ àti orí ni. Wọ́n á máa múni ní ìbálòpọ̀ ojú oorun. Wọ́n á dẹ̀ máa múni lálàkálà. Wọ́n á dẹ̀ máa sọ fún ẹ pé ó máa kú, ó máa kú, ó máa kú. Bó bá dẹ̀ múra wà dẹ̀ kú. Ìyẹn ni kò mọ̀ pé àwọn là ń bá jíjà kalẹ̀.
3: Nítorí náà. Ẹgbẹ́ gbogbo àwọn
0: ọlọ́run. Ìyẹn ni ká pọ̀ nínú ẹ̀mí Ọlọ́run. Ká lè dojú ìjà kọ ìṣù àti ọmọ ogun rẹ̀ ní ọjọ́ ibi. Ibi ò dẹ̀ ní borí rẹ̀. Mo ní ibi ò ní borí rẹ̀.
2: Ìyẹn
0: ni John 16:33 sọ pé. Nǹkan wọ̀nyí ni mo wí fún tẹ́lẹ̀ kẹlẹ̀ ní ayọ̀ nínú mi. Nínú ayé ẹ máa ní ìpọ́njú ṣùgbọ́n ẹtújú ká ẹ máa borí ayé. A ní ẹkún lè pẹ́ lálẹ́ kan. Lọ́dọ̀ rẹ̀ yẹn ayọ̀ ṣì ń bọ̀ mẹ́. Kí wúrà tó di wúrà inú góòlù inú náà ló gbà kọjá. Kí góòlù tó di góòlù inú náà ló gbà kọjá. Mọ̀ wípé o ní ọjọ́ ọ̀la tó dára. Ọlọ́dẹ máa fi ẹ́ lọ́kàn balẹ̀. Genesis 37 number 2.
3: Wọ́n ní ìran Jacob.
0: Eléyìí ni ìran Jacob.
3: Wúrà ti Joseph di ẹni ọdún mẹ́ta.
0: Joseph di ọmọ 17 years. Ó ń ṣọ agbo ẹran pẹ̀lú àwọn arákùnrin rẹ̀.
3: Ọmọdé náà sì wà pẹ̀lú àwọn ọmọ.
0: Ó wà pẹ̀lú àwọn bàbá ẹ̀.
3: Àti pẹ̀lú àwọn ọmọ Sipa.
0: Àwọn
3: aya bàbá rẹ̀.
0: Àwọn
3: ìyìn búburú wọn wá.
0: Wọ́n dẹ̀ mú ìyìn búburú wá bàbá wọn.
3: Israẹli sì fẹ́ Joseph jù.
0: Aṣọ tó ń wọ́n jùlọ ló rán fún
1: un.
0: Torí pé ojú ọmọ tó bí nínú ọjọ́ ògbó rẹ̀. Ọmọ tọ́lọ́run fi pa á lẹ́rìn ní ọjọ́ ògbó rẹ̀. Ìyàwó àkọ́kọ́ tó fẹ́ kò bí mo gbàdúrà arúgbó ló tó bímọ.
3: Nígbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá rẹ̀ fẹ́.
0: Nítorí pé wọ́n rí tán fẹ́ràn rẹ̀. Wọ́n bínú ẹ̀, wọ́n kórìíra ẹ̀. Wọ́n gbógun tì í. Wọ́n fẹ́ fa wọn dá sílẹ̀. Wọ́n dẹ̀ tibẹ̀ mú.
1: And from there he was arrested and sold his name because of the future.
0: Mama,
1: mommy,
0: what's up, Ologo near brother?
1: You have been mentioned that your glory.
0: Ologo no go.
1: And the glory was that.
0: Kosogo, kosogo, kosogo, kosogo.
1: It's either way.
0: What you go do go jagun yen,
1: go dorogo yen. You have to fight the battle for you to use the glory.
0: Sori ti agbede ba lurin.
1: If a blacksmith.
0: Ti pati palo bi pon o, niri bi pon o.
1: My force is going to sharpen.
0: Ti pati palo agbe ma la kan mo da bi
1: fi si. If a farmer the pastor.
0: Lati bende si ko to nfe o.
1: In order to get the glory.
0: Mo mọ̀ pé ìgbà yí dá mi lójú bẹ́ẹ̀ sì ni ó yé mi yéké. Bọ́jọ́ òní bá tilẹ̀ kúrò.
4: Ọjọ́ ọ̀la mi á dára.
0: Pẹ̀lú gbogbo làkọjá Joseph ìpele
1: ni.
0: Àwọn tó ń tà fún ọ̀tọ̀. Àwọn ènìyàn tó ń tà fún ẹlòmíì. Ẹlòmíì yẹn ló padà jó lórí ilé ẹ̀. Olórí ẹrú ń bẹ̀. Wọ́n padà tún bó aṣọ ẹrú kó lára rẹ̀. Oore tán ṣe fún nìyẹn. Ó wá dẹ̀ lẹ́wọ̀n. Láti inú ẹ̀wọ̀n. Fáráwò ló gbà. Àlá ló gbé pamọ́. Àlá ló gbé jáde. Ẹnìkan gbọ́ mi o. Gbogbo ogun tó gbé ẹ pamọ́. Ogun yẹn máa gbé ẹ jáde. Ìṣòro tó gbé ẹ pamọ́. Ìṣòro yẹn máa gbé ẹ jáde. Àlàkálà tó fi tẹ̀ ẹ́ mọ́lẹ̀. Tó fi ń bára ẹ primary school bí tẹ́ ti gbé rí. Àlá yẹn pòórá lára ẹ. Àwọn kan ń gbọ́ mi tán bá ti ń ríṣẹ́. Iṣẹ́ ò pẹ́ bọ́ lọ́wọ́ wọn. Ìdààmú yẹn ẹ̀ ní rí mọ́. First Samuel 1 number 1. Nígbà náà
3: ọkùnrin
0: kan wà ará ará tí a mú ti sódòmù
3: tí
0: sí tí mú orókè áfíráàmù.
3: Orúkọ rẹ̀ a máa jẹ́ Elikana.
0: Ọkùnrin jẹ́ Elikana.
1: Ọmọ
0: ọjọ́ Aramu.
3: Ọmọ
0: Eliwu.
3: Ọmọ Tohu.
0: Ọmọ Tohu.
3: Ọmọ Tufu.
0: Ọmọ Sufu.
3: Ara Efrati.
0: Ara Efrati.
3: Ó sì ní aya méjì.
0: Ìyàwó méjì ló ní.
1: Aṣọ wáyé.
0: Ìkan jẹ́ Anna, ìkan jẹ́ Pelina. Anna yẹn ya gan kò
1: bímọ. Anna was barren, had no child.
0: Àṣemí láti inú Ọlọ́run.
1: And the womb was.
0: Nígbà tó bí ẹsẹ̀ kẹfà, Bíbélì sọ pé orogún rẹ̀ máa ń tọ́ ọmọ fi ṣe ẹ̀yẹ.
1: Má
0: ràn wọ́n mi iṣẹ́ o.
1: Don't send my children on this
0: stage. Ìwọ tó bímọ yìí. Yé bímọ ní kò má bímọ tiẹ̀. Bíbélì sọ fún wa pé. Nígbà tó bí ẹsẹ̀ kẹwà. Anna kúnlẹ̀. Ó bẹ̀rẹ̀ sí banújẹ́. Ó ń ṣe ègúsí Ọlọ́run. Ó dẹ̀ ń pe Ọlọ́run. Ọlọ́run dẹ̀ dá Anna lóhùn. Pẹ̀lú àrífín tó bá pàdé lọ́dọ̀ Eli. Ọlọ́run ṣí Anna nínú. Nígbà tí wọ́n dé ilé wọn. Mo wà lẹ́sẹ̀ 19. Wọ́n dìde ní kùtùkùtù òwúrọ̀. Wọ́n wọlé níwájú Olúwa. Wọ́n wá padà sí ilé wọn ní Rama. Ìyàwó àtọkọ́ dẹ̀ sùn papọ̀. Obìnrin àtijọ́ ọjọ́ yìí àgàn yẹn dẹ̀ dọ́lọ́mọ. Ìyẹn ni kò mọ̀ pé gbogbo ohun tó sunkúnlẹ̀ lórí. Ẹ wò Kánà ti bímọ ti pẹ́. Orúkọ ọmọ rẹ̀ ò ní sínú rẹ́kọ́dọ̀ world record. oruko Samuel leni ah le sibe lati Genesis to Revelation kama daruko Anna kama daruko Samuel o nla nkoko ja lowo lowo Oluwa ni kin so fun
1: e
0: ekun re le peda le kan ayo npo fun elowo
1: joy is coming in the morning
0: okun re le ma ba ni wa de ra nu gba
4: amen
0: oyin David 66 number e ti o gbe tin ba gbese ni aya mi Olorun ni dahun si adura mi eyan mo lorun e gbadura
1: children of God
0: Oluwa ekun mi jo dopin
1: father let us
0: mi jo dopin
1: eti
0: ju mi do dopin wahala ti mo n gba na ko ja yi e ma je n laye
2: Ohun baba wa náà lẹ̀ ń gbọ́ láti àárọ̀ fún ẹ̀yin tẹ́ ń wùwà àbí tẹ́ ń gbọ́ wa lélé tó wá wù láti dá sí ètò yìí àbí ẹ̀fẹ́ ṣonígbọ̀wọ́ fẹ́tò yìí bàbá ọwọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo lọ lè pè yín sí àti ọwọ́ ẹ̀rọ wo lọ lè
0: pè yín sí. Ẹ̀rọ tí ẹ lè pè mí sí 09 26 26 28 28 82 82 16. Ẹ pẹ̀ níbẹ̀ yẹn WhatsApp ni yẹn pẹ̀lú
2: WhatsApp ẹ lè fi ohun ránṣẹ́ fún ọ̀tọ́ bá fẹ́ pè yí kọ ẹ̀rọ
0: ẹ̀rọ ìkejì òun ni 080
2: 080
0: 50
2: 50
0: 27
2: 27

0: Olúwa sọ̀rọ̀.
1: I commune with the Lord.
0: Pẹ̀lú àṣẹ Olódùmarè.
1: The authority of the Almighty.
0: Ìrìn àjò rẹ máa yá.
1: Hey, may your journey shall be faster.
0: Gbogbo ìdíwọ́.
1: Every hindrance.
0: Àti ìdènà.
1: Every blockage.
0: Tó ń rí lójú
1: àná. Bàbá sí ìnà yọwé.
0: Olúwa clear.
1: Hey, may the Lord clear them off.
0: Ẹkígbe.
1: Shout.
0: Ẹyin ọ̀tá tó súnmọ́ mi.
1: Enemies that are close to me.
0: Ẹ ṣubú níwájú.
1: Fall before me.
0: Ẹyin ọ̀tá tẹ́ súnmọ́.
1: Enemies that are close to me.
0: Ẹ ṣubú.
1: Fall.
0: Oyè oyè oyè.
1: Yorùbá jẹ́.
0: Baba
1: ẹni mo ẹni ọ̀tá yóò sọ bẹ́ẹ̀ lórí ẹ̀ṣọ́ bọ́ọ̀ ọ̀yà fẹ́ sọ̀ ọ̀dà bọ̀ ọ̀dà.